àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run. Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn. Àti òru dé ń fi ìmọ̀. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé.

nígbàtí Israeli jáde kúrò ní Egypti. Tí ara lé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn. Juda di ibi mímọ́ rẹ̀, Israeli di ìjọba rẹ̀. Òkun rí ó sì sá Jordan padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jordan tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wá rírì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

Aláàánú kan tí ó gbaṣọ ìyà lára yín lórúkọ Jésù ó jáde sáyé yín. Olóore tí ó bo aṣọ òṣì kúrò lọ́rùn yín lórúkọ Olúwa Ọlọ́run Àmọ̀gò ó jáde sáyé yín lóṣù yìí.

0: Lọ́ṣù August gbogbo ẹni tó láǹfààní láti gbóhùn mi láàárọ̀ nínú oṣù August lórúkọ Jésù ayé òní bá ọ sunkún.
1: Ó ká ìgbà pẹ̀lú àgbò.
0: Lọ́ṣù yìí ayé òní dájú ẹkún fún ọ.
1: Mo kọ ọjọ́ tábà lò nílé ayé.
0: Oṣù kẹjọ Ọlọ́run kò lé ọ lọ́wọ́. Àní oṣù kẹjọ oṣù August Ọlọ́run kò lé ọ lọ́wọ́. Èèyàn máa ń ṣàkóso lórí tó bá wà lọ́wọ́ ènìyàn. Èèyàn á jẹ́ alákòóso lórí gbogbo tó bá wà lọ́wọ́ ènìyàn. Torí náà mo ní oṣù kẹjọ Ọlọ́run kò lé ọ lọ́wọ́.
1: Gbogbo ohunkóhun tí a bá ti ṣe. Àkókò ti bẹ̀rẹ̀ iṣẹ́.
0: Aṣẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ ni ètò tó ń bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ ní West Radio 89.3 FM.

àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé láti mú ìlọsíwájú bá ayé rẹ yẹn, má ṣiyèméjì lórí ẹ. Fi ìgbàgbọ́ rẹ àti ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run. Bíbélì sọ pé oníyèméjì ò lè ro ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ìgbàgbọ́ rẹ ń ṣe ségesège. Tí ó gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run lè ṣe báyìí fún un. Tí ó fi ìgbàgbọ́ rẹ sínú Ọlọ́run pé Ọlọ́run lè la ọ̀nà fún un. Àbí tírú ẹni bẹ́ẹ̀ ń gbàdúrà tó tún ní bàbá kan ń gbẹ̀jọ́ tó máa ń fún ní nǹkan kan. Irú àwọn ilé òde rí nǹkan kan gbà lọ́wọ́ Ọlọ́run. Oníyè méjì nírú àwọn ilé yìí. Fi ìgbàgbọ́ rẹ àti ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run nínú ìrìn àjò oṣù kẹjọ yìí.

gbogbo n to ba bere lowo olorun fi igbagbo re sinu e gba olorun yen gbo pe gbogbo n to ba bere laaro olorun yo se fun o olorun ipo ni pa ti agbara oba dani ma gbagbe olorun ti ki fi awon eniyan ti e sile o sin tọlọrun o yi o le se ọlọrun to ma n fi ẹrin dani lohun ayọ o lagbara lori ohun gbogbo orukọ rẹ bori ohun gbogbo ẹni ti ọlọrun ti gbega gidigidi to fun lorukọ to bori gbogbo orukọ akọpe lorukọ jesu ni gbogbo ekun ko ma wole atawọn to n bẹ lọrun atawọn to n bẹ nile atawọn to n bẹ nisalẹ ile paapaa gbogbo àwọn pátápátá kí gbogbo ẹ̀dá láàyè pátápátá kí gbogbo ènìyàn kó máa jẹ́rìí rẹ̀ pò ní olúwa. Torí náà fi ìgbàgbọ́ rẹ sínú tó béèrè lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí. Bá a ṣe fẹ́ lọ sí abala tá a ti ń pàṣẹ fún ọjọ́ wa láàárọ̀ yìí. Báwo ló ṣe fẹ́ kí ìrìn àjò oṣù yìí rí gangan.

irú ìrànlọ́wọ́ wo gan lẹ fẹ́ nínú ìrìn àjò oṣù kẹjọ yìí? Níbo gan lẹ fẹ́ kọ́lọ́run ti dá sí ọ̀rọ̀ ayé yín nínú ìrìn àjò oṣù yìí? Àbí kí ni tó dàbí òkè níwájú tiyín? Mo fẹ́ kẹ́ ẹ bá Ọlọ́run sọ ní àkókò yìí. Mo fẹ́ kẹ́ ẹ sọ fún Ọlọ́run láì ṣiyèméjì. Mo fẹ́ kẹ́ ẹ mú ìgbàgbọ́ yín kẹ́ ẹ fi bá Ọlọ́run sọ.

fẹ́kẹ́ fi ìgbàgbọ́ béèrè láàárọ̀ ẹ̀kọ́ ọlọ́run kó sọ àwọn òkè yẹn di pẹ̀tẹ́lẹ̀ níwájú yín. A kọ́ wípé ta ni ìwọ òkè níwájú Serubah.

òkè wo ló wà wájú tiyín tó máa ń mú yín má mi kanlẹ̀? Irú òkè wo la gbé síwájú yín tó ń dẹ́rùbà yín tí ò fi yín lọ́kàn balẹ̀? Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ yìí. Bóyá òkè gbèsè ló wà wájú tiyín, ẹ sọ fún Ọlọ́run láàárọ̀ yìí. Ẹ pàṣẹ fún òkè yẹn. Akọ pé ta ni ìwo òkè níwájú Serubabele? Ẹ fi àṣẹ sọ òkè yìí di pẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ yìí. Ta ni ìwo òkè ìpọ́njú? Agbára Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ yìí. Bóyá òkè àgàn níwájú tiyín, ẹ pàṣẹ láàárọ̀ ikọ́ Ọlọ́run kó sọ òkè yìí di pẹ̀tẹ́lẹ̀.

àìsàn yẹn òkè ni. Fò ní kúfọ̀ láǹdé àìtàn ni. Ẹ pàṣẹ kọ́lọ́run kó sọ òkè yìí di pẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ yìí. Àwọn òkè tí ò jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ, ẹ pàṣẹ fún láàárọ̀ yìí. Jẹ́ríkò di Jẹ́ríkò bó ṣe wó lulẹ̀ níwájú Joshua àti gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Irúfẹ́ òkèwò náà ló ń bẹ níwájú tiyín. Ẹ pàṣẹ fún láàárọ̀ yìí. Òkè àìrólóore, òkè àìrólóranlọ́wọ́, òkè àdàgbé àdáfà, ẹ pàṣẹ láàárọ̀ yìí. Kọ́lọ́run kó sọ òkè yẹn di pẹ̀tẹ́lẹ̀. Tani wọ òkè níwájú Serubabeli. Gbogbo àwọn òkè tí ò jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ yìí, ẹ pàṣẹ fún láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ tó ní rí àánú àti orí ọ̀fẹ́ gbà. Gbogbo àwọn òkè tó ń dínà remọ yín tí ò jẹ́ kó lóore orí yín, ẹ pàṣẹ fún láàárọ̀ ìkọ́lọ́run kó sọ òkè yìí di pẹ̀tẹ́lẹ̀. Ọgbọ́ àwọn òkè tó dínà mọ́ yín tó dá ayé yín dúró sójú kan yín, ẹ pàṣẹ fún àwọn òkè yìí láàárọ̀ ìkọ́lọ́run kó sọ àwọn òkè yìí di pẹ̀tẹ́lẹ̀ níwájú yín.

0: ẹ̀yin náà ti wá síbi ìtẹ́ àánú ọlọ́run láàárọ̀ yìí láti wá ojú rere rẹ̀.
1: Àánú àti orí ọ̀fẹ́
0: ọlọ́run ìbàlẹ̀ yín lórí láàárọ̀ yìí.

gbogbo tẹ bèrè lọwọ ọlọrun láàárọ yìí yóò fi àánú dá yín lóhùn. Mọ́mí àti dádì tó ń gbọ́ mi láàárọ̀ a ṣí ìwé ìrántí kan yín. Brọ́dà ìwọ gangan la ṣí ìwé ìrántí kan láàárọ̀ yìí. Olóore ńlá máa dìde sí ayé yín.

0: lọ́ni ọjọ́ mọ́dé inú owó àti ọ̀rọ̀ ló ti máa se ọlọ́run rẹ pẹ̀lú ọmọ rẹ o ó ní sí ọlọ́run nínú ọ̀sìn ayayayayayayaya adúpẹ́ ìsọjí àná o ohun tó ṣẹlẹ̀ ní ìsọjí nílùú ọ̀tà ní àná sà kí n bá ní kí n máa sọ àkọ́kọ̀ mi ò tó lórí rédíò láti máa ròyìn rẹ̀ ìfọ́ àtàwọn tó wá ní àná kò sí bó ṣe lè ròyìn rẹ̀ fún ọkọ́ dàbí ohun tí wọ́n rí àwa jẹ́ àmọ̀ wípé jésù rìn ní àná sà fún ìdí èyí ẹjẹ́ kí gbogbo èèyàn pariwo gógógógógógó ọ̀sẹ̀ tuntun láwà wòlíì rẹ pátápáké yẹmọ́nà bàbá alábìyẹmọ ló sọ̀rọ̀ àtiwọ́ àti èmi lórúkọ jésù á kó àjọ àdúà ẹjẹ́ ń kú sọ wípé ètò ti tò níyìí ó wà fún àwọn tí wọ́n ti kú ojú òṣùwọ̀n láti ní ẹ̀rí ó wà fún àwọn tí ẹ̀rí ti tọ́ sí ó wà fún àwọn tí wọ́n ti fi etí gbọ́ ẹ̀rí àwọn kan ó wà fún àwọn ẹni tó máa mọ ore tí ẹ̀rí bá tẹ̀ wọ́n lọ́wọ́ ẹni tó ń gbàdúrà tí ò tí ì ní ẹ̀rí kó má rò wípé ọlọ́run ò gbọ́ o bóyá lo mọ̀ wípé àdúrà ọmọ ọlọ́run kì í gbé ń gbọ́ wọn láyé ò tí ì bọ́ dúpẹ́ wọ́n ì tí ì bọ́ yan ọlọ́run lórí ọmọ wọ́n ì tí ì bọ́ yan ọlọ́run lórí iṣẹ́ yẹn lọ fọkàn balẹ̀ Psalm 66:16.
1: Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run.
0: Kábí bẹ́ẹ̀ni síwájú.
1: Ẹ jẹ́ kí n sọ ohun tí Ọlọ́run ti ṣe fún mi.
0: Màmá tí ẹ̀rí gidi bá dé bó ṣe máa máa gùn yàn nìyẹn. Ẹ̀rí ò tí ì tú ẹ̀rí ló ń pa mọ́ra. O ní mọ̀gbà tí wọgá wá sọ bí Ọlọ́run ṣe tó nínú ayé rẹ̀. Ẹ̀rí tó jẹ́ wípé ẹni tó fẹ́ ọ àtẹni tí ò fẹ́ ọ ni ó padà bá ọ dúpẹ́. Gbọ́ màmá mo bá kí pẹpẹ ẹ̀rí ó tẹ̀dó sínú bùgbé rẹ lẹ́nìí kí ẹ̀rí bá lè máa ṣubú lu ẹ̀rí. Àti pé káyé lè mọ̀ wípé ó ń gbàdúrà lóòótọ́. Mo kéde ẹ̀rí rẹ̀ máa mi ayé. Pẹpẹ ẹ̀rí rẹ̀ máa bí ọmọ eré lọ́sẹ̀ yìí. Lórí iṣẹ́ rẹ̀ ó yẹ gbẹ̀rí tuntun. Lórí ọmọ rẹ̀ gbẹ̀rí tuntun. Lórí ìgbéyàwó yẹ gbẹ̀rí tuntun. Lórí ìlóyún àti ìbímọ yẹ gbẹ̀rí tuntun. Lórí ọmọ rẹ̀ tó ń lọ iléèwé gbẹ̀rí tuntun. Lórí ọmọ tó ń kọ́jà yóò yẹ gbẹ̀rí tuntun. Lórí dádì mọ́mí tó ń wọlé tó ń jáde yóò yẹ gbẹ̀rí tuntun. Lórí ọlọ́kadà lórí oníkẹ̀kẹ́ yẹ gbẹ̀rí tuntun. Lórí ẹ̀yin onímọ́tò yẹ gbẹ̀rí tuntun. Lórí físà tó ń fẹ́ yẹn ó yẹ gbẹ̀rí tuntun. Lórí owó kan tó ń retí yẹn ó yẹ gbẹ̀rí tuntun. Lórí ọkọ àti ìyàwó tó ń wáyé ó yẹ gbẹ̀rí tuntun. Lórí ojú ayọ̀ tó ń retí lórí àwọn ọmọ rẹ̀ ó yẹ gbẹ̀rí tuntun. Lórí oúnjẹ ọmọ tó ti ń pòǹgbẹ fún yẹ gbẹ̀rí tuntun. Lórí àìsàn tó ń là kọjá yẹn ó yẹ gbẹ̀rí tuntun. Ẹ̀rí Jọ́bù mi ayé, ẹ̀rí rẹ̀ máa mi ayé. Ẹ̀rí ọba Dávid mi ayé, wà á ní ẹ̀rí lórí ọmọ. Ẹ̀rí apọ́sùpọ̀ Ọlọ́run yí padà máa mi ayé, ẹ̀rí ọmọ rẹ̀ máa mi ayé sẹ́. Ẹ̀rí obìnrin nìlétí odò nígbà tó pàdé Jésù olùgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ sókè àní wà á ní ẹ̀rí. Ẹnu Ádá gbọ̀rọ̀ lọ́jọ́ tí ẹ̀rí dé àní wà á ní ẹ̀rí dádì. Ẹ̀rí owó ebede odòmù ńlá àgbáyé já àní wà á di olówó lọ́sẹ̀ yìí. David jọba Solomon ọmọ rẹ̀ jọba ẹ̀rí ńlá nìsà ọmọ rẹ̀ ìṣe rẹ̀ aṣojú rẹ̀. Ẹ̀rí wa tọmọ rẹ̀ máa la àgbáyé já. Wà á ní ẹ̀rí lórí ọmọ. Wà á ní ẹ̀rí lórí ìgbéyàwó. Wà á ní ẹ̀rí lórí iṣẹ́ àti okòwò rẹ̀. Ẹ̀rí wa tọmọ rẹ̀ máa mì gbóró tìtìtìtìtì. Nítorí bó ti bá ìyá alágbájá yọ̀ rí ayé máa bá wọn náà yọ̀. Bàbá nítorí bó ti bá bàbá alágbájá dúpẹ́ rí ayé máa bọ̀ dúpẹ́. O ti fetí gbọ́ ẹ̀rí ẹnìkan rí ayé máa gbọ́ ẹ̀rí tiẹ̀ lákòókò yìí. Lórí ìlàkọjá yẹn ayé sì máa bọ̀ yan Ọlọ́run lógo. Wàá gbọ́ ẹ̀rí tuntun látọ̀dọ̀ ọmọ rẹ nínú oṣù yìí. Ó yá gba ẹ̀rí ìfọ̀kànbalẹ̀ tọmọtọmọ lọ́sẹ̀ yìí. Wàá ṣí ẹ̀rí rẹ fún gbogbo ayé lọ́sẹ̀ yìí. Onílé àtàlejò máa gbọ́ ẹ̀rí rẹ wọ́n á bọ̀ fògo fọlọ́run. Ohun ayọ̀ tó ò tí ì ṣe rí ó yàbẹ̀ sí ṣe. Ìgbéga tó rí irú ẹ̀rí ó yàbẹ̀ sí gbà. Ẹ̀mí tí ń jẹ́ kéèyàn ó lè kan bọ́ wọnú ayé rẹ̀. Ẹ̀mí tí ń jẹ́ kọ́wọ́ ènìyàn ó tẹ̀ ó wọnú ayé rẹ̀. Ẹ̀mí tí ń jẹ́ kéènìyàn jẹun ọmọ ó wọnú ayé rẹ̀. Ilé tó o fẹ́ kó tó dàbí pé kò ṣeé ṣe yóò ṣeé ṣe o. Mọ́tò tó o fẹ́ rà tó dàbí kan bàbàrà yóò ṣeé ṣe o. Owó iléèwé ọmọ yẹn tó lé kọ́kọ́ bí ojú ẹja yóò ṣeé ṣe o. Ìlú òyìnbó tó dàbí nǹkan ńlá yìí yóò ṣeé ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o. Àti lóyún àti yìí lórúkọ yẹn yóò bọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́. Àti gbọ́mọjọ́ yóò ṣeé ṣe nínú ilé yìí o. Àti rọ́mọ rániṣẹ́ yóò ṣeé ṣe nínú ilé yìí o. Ìlàkọjá tẹ ní lórí ọmọ yóò padà dìtàn nínú ilé yìí o. Àti dolówó dolóró yóò ṣeé ṣe o. Lóṣù kẹjọ wàá rí kọjọ. Lóṣù kẹjọ ìlàkọjá dópin lórí ọmọ. Lóṣù kẹjọ olórogún ẹlẹ́jọ́ wẹ́wẹ́ kò ní mọ̀ náà lé rẹ̀. Lóṣù kẹjọ yóò ní jo ogún ọmọ rẹ bẹ́ẹ̀ níjo ìlúbọ. Lóṣù kẹjọ òní rẹjọ e. Òní rí ẹ̀wọ̀n e. Lóṣù kẹjọ ọmọ rẹ òní rógun ẹjọ ẹlẹ́jọ́. Ẹlẹ́rù wọ́n kẹ́ wọ̀n kẹ́ kò ní kọ́ bá wọ àtọmọ rẹ. Ayé òní bó péjọ ní oṣù kẹjọ fún ọfọ wa ni apejo ayo loju kejo wa ni ajo ayo lori omo loju kejo yi o alajo ran ko ni jale re loju kejo yo wa ma dani se ku so be pe loju kejo owo re ma de anu de pada yanju oro re o ojo mojo re ko ni jo eni ti an wa fun ibi ire oni jodanu lowo re loju kejo oni ba n fojo lojo lo loju kejo tama tama ani ni lara yo jowo omo re loju kejo oni jowo ti ju jo nje ota re loju kejo baba mi afogo soro yo fogo ke loju kejo ayo ni fire wa to ma re se mi ndi oni dupe ti pa ti pa lo se yo wa na na to ma wole o ibi ti ore ti ma ti ma ti si wo se olorun dide ran lowo wa ja ye dojo ale oju oni ti owo lori omo re lo se yo yo chapter 40 verse 19 o mi yin ni okuta ayo omo re oni yin ni lo se yi yo chapter 20 verse 19 ara ko ni ni olo se yi o iwe job ni mo wa 50:16 o ni de ni rira lojo olore lo se yi o ibuku amuni so yibo o ye ma wole o lo se yi lo si afiran lowo lo se yi lo ja si ibu owo tabua lo se yi wo ki yo sha lai ni o lo se yi ado re ore ran lowo si ori re lo se yi ada iko lo idile yi pada wa ro wo yo nile baba re nile iya o ya wa ro wo yo wa ro pe da lori omo lo pari ile yen no si yo lo ra le yen ba kokoro moto yen o ni je da duro o ni sase ti losu yi eni kan ma ba yin sere ola lose yi wa je won ayo lose yi o o ni ko gba wole lose yi apa ni yo yo ba yo lose yi ileja lo ran ileja lowo wa ri oluran lowo lose yi olori agbo ti lo lorun lo fun joseph eni kan ma dide ran lowo fun o ogbo re ma jade tomo tomo lose yi o ma to di landlord landlady o ogbo mo re oni wo kuku lose yi eri obi tibiti yo wole to yin wa erin ko ni jina sile yin o o ni se mu tomo tomo lose yi omo re oni dagbere paye lose yi omo yo ni wa yin po lose yi o ose yi wa rowo sowu wa de rowo saye re o ti won fe bi won ko wa sori re tomo tomo sawo re gbese ko ni lu nile yin lose yi o oja to ra yin olorun abo ta ko ni re olosu yi o ko de ni re olore re ko de ni sun yi o aye yo tara re yin olorun lose yi wa mu namba ori re lose yi eto ni ki odere lose yi o eleni ni omo re ma gbo lu di apapa jodo bi ayan ma se nsare ogo ma fohun lose yi eto ni je ninu ise re o mama baba anu to ti sonu ti pe ti ko ya gba pada lose yi o ni fo mo re pale ose yi mo o ku ka na kan tan ka to ri mi o dopin ninu ose yi lo ko ajo ere to leto si ateyi to leto si lose yi owo re to wa si bi kan lorun ma bo gba jade aeroplane to ba wo lose yi lo ko je yo gunle layo yesu oluawa engineer ri kan soso ni ko je ka gbo nitori mo ti fe so nki olorun so fun mi nipa isoji irole yi
2: gbasi mo ko ma wa mo wa ti son go ni valemo ni iso orun but after that olorun sa se ohun yanu na aye omo mi o kan dede pe mi laaro ojo o ni mo mi ohun fe so nkan fun yin lana but phone yin o lo mo lo ya so o lohun ti ra moto tuntun Oluwa o se
3: ta lo ra moto
2: omo mi third born mi
3: ti ya iye omo re ra moto ani kan gbe mi ninu yara loruko Jesus omo re na ra moto
0: now to ba mo wupo wa isoji ana aye nla ji sile fun gbogbo wa leni agbo kosan gerege la ma bere pade teni atago kosan ni adu ayo ti ma jo be na ni a ma jo a ma yo nitori osojo ibi woli re la wa ororo meje mojo ibi ti mo ti so igo kankan ni ma ma pin fun gbogbo eniyan leni ori ojo ori la ma fi se ti toni ilu kilu se ma bo ni sangu ota to ba ti de under bridge sangu abi to gate kasoko olokada wipo lo si St. Michael Stadium ni ota sare ba mi royin fun eniyan ma dogun God bless you
4: amen
0: tori pe ni jojo akoko ninu ibere oso to si je Monday akoko ninu osu tutun gbogbo omo olorun patapata ni o wa ore lati fi sile ku ose yi ko si si ye da le fi ranse o dadi mo mi eyin se ari pe e fi ore kan ranse o ni wale lai lai boya mi o ti so tele ati eni mo ti n gba ibu fun bede mi to n bo ni ojo Friday ẹjẹ ti mọ kan si nkan to kere lọdọ woli rẹ ẹyin ọmọ baba alábìyẹmọ orí afẹfẹ tẹ ń gbọ mi nílẹ ṣe bí àdúrà wa ń gbà ọlọrun baba alábìyẹmọ o ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú àkáǹtì tèòsì yìí 30. 34347714. Lẹ́ẹ̀kọ́ sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ, a ò ní máa bọ́jẹ mọ́.
4: 89.3 FM, your preferred wholesome radio. The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Láti ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ gérégé lago mẹ́fà ìdájílù.

0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yẹ́ àlà pérégede o. Ọ̀yẹ́ ire owó ọmọ àlàáfíà tóun ta ikú ti ṣe bálẹ̀ tọrọ̀. O náà ni ó tún làkò wá láàárọ̀ tòní. Ojúmọ́ tó mọ́ wa lónìí lójúmọ́ àmú joyin o. Ojúmọ́ tó mọ́ wa lónìí lójúmọ́ àmú jẹyọ. Ojúmọ́ tó mọ́ wa náà lójúmọ́ àmú jẹ mọ́dùnmọ́dùn bàbá oyin. Ẹ kú ojúmọ́ lérò bí tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Níbẹ̀ náà lè láǹfààní àti wàyé tí a ti ń dàbí ẹ̀dùn tí a sì ń rọ̀ bí òwe. Ṣáwa náà kò kú kọ́ Ọlọ́run ọba ló pé orí bẹ́ẹ̀. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣewa lọ́sẹ̀ yìí àti inú oṣù tuntun. Àkọjá ewé àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ rèé fóṣù kẹjọ ọdún 2026. Ọlọ́run ọba dákun wá bá wa ṣe o. Àtàwa àtẹ̀yìn kí Ọlọ́run jẹ́ kí aráje jẹun o. Kọ́lọ́run jẹ́ aróbó ṣòwò. Owó tá a bá fi ṣòwò kọ́ má jáde mọ́lẹ̀ pàtì bí àpẹẹrẹ àlùbọ́sà àbí àpẹẹrẹ tẹ̀mọ́tì. Kọ́lọ́run jẹ́ kí owó tá a bá dà sórí ọjà. Ọlọ́run jẹ́ óyọ o. Ọlọ́run jẹ́ óyọ. Ọlọ́run jẹ́ mú yẹ̀sì. Fátàwa àtẹ̀yìn. Ẹ má gbàgbé ìkéde àti ìpolówó ọjà yín. Ẹ lè má tarí ẹ̀bọ̀ ń bí wìtìwìtì kásàgbùà. Nìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ 89.3 FM. Ẹ̀yin náà ó sì rí wípé ìdán wò báyìí. Àwọn dápé ó bí ìyọ́ọ̀kẹ́rẹ́. Ìyọ́ọ̀kẹ́rẹ́ nìkan kọ́. Wọ́n ní ẹ rí pé ìdán wò. Ó sì rí pé rere. Wọ́n ní Olúwa. Ó ní àrùn tí àwa múlò láàgbọ̀n tọ̀dọ̀ tí a ń hà yín. Ẹ dán wò kẹrì pé rere. Ó ní èso tí ẹ̀yin ó kà bí ẹ bá dáwó sí àyín láti ṣèkéde àti ìpolówó ọjà lọ́nà kan àbí òmíì. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí wọ́n darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí, sáàmù ẹ̀mí ló mo pè ọ́ ló bá nàka mẹ́ta, sáàmù Adélérè ní ìjẹ́bẹ̀. Ẹ̀ẹ̀mẹ́ta tí mo pè òun, òun náà ló nà ká rẹ̀ báyìí ní ìsìn, ó ti gborí jáde, bó sì jẹ́nu. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi ìlú kọ tèmi jẹ́ o. Èmi dé ọmọ bàbá olómi yìí. Mo kí yín pé ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀ ọdẹ ọ̀dàn bí ara ò lè bí ṣàlàáfíà lẹ́wà. Bí àwa náà ti ṣe wà lóòrọ̀ tòní. Happy new month yo! Happy new week yo! Happy new day! Àbíbò wa ni. Ó sì yóò jọ pé wa lágbàá lọ́wọ́ Elédùmarè. Láti bẹ̀rẹ̀ yẹ já lọ nú àwọn ìwé ìròyìn wa tí a mú wa. Àwọn kókó kòkòkò tó súyọ pọ́ǹchì wà ń bí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Nàìjíríà Tribune náà ti tẹ́kọ̀ létí wá bí o tó fi mọ́ ìwé ìròyìn Vangard. Àtijọ́ débí kẹ̀ wá gbọ́. Ẹ wá gbọ́ làbárí ọ̀rọ̀ bó tún gbèdé. A ti gbèdé gẹ́gẹ́ bí ìṣe wa jàre. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀n ní aná. Wọ́n ní àbàtẹ̀ bí àwọn ilé ìwòsàn alábọ́dé primary health centers kọ́ 6,500. Wọ́n ní wọ́n wà functional non-functional. Wọ́n kàn jókòó kalẹ̀ idle wọ́n ríṣẹ́ ṣe. Kọ́dà ordinary paracetamol wọ́n rí fensic kò sí panadol kò sí èwo lójú kù ẹ máa bá ń kà. Wọ́n ti ń kà mò ń gbọ́ bí ẹ ṣe ń kà. Wọ́n tún dákọ̀ àwọn mí tèmi ò gbọ́ bí kò sí wàhálà. Wọ́n ní wọ́n ti ná òbítíbitì owó but still yet. Àwọn ilé ìwòsàn yẹn má ṣe o. Ojú ewé kejì ìròyìn wà ta ló sì sọ̀rọ̀ ń bẹ̀. Pátì! Àlì pátì ló sọ̀rọ̀ ẹ lọ ojú ewé kejì kẹ lọ wò bẹ̀. Àwọn iṣẹ́ àkànṣe tí a pàtì abandon project àwọn àkọ́ pàtì iṣẹ́. Àwọn àṣe pàtì iṣẹ́, àwọn àgbé pàtì iṣẹ́, wọ́n á gbé. Àfi bí ìgbà pé èèyàn gbégi eléèrà. Bóun náà ṣe náà máa ń gbégi eléèrà yẹn náà kẹ́nìkan rán mi létí. Wọ́n pé àgbé jùlẹ̀ lọmọdé gbégi eléèrà. Àgbàlagbà gan kọ́ yóò kọ̀kọ́ sọ ọ́ lẹ́nà kó tó wá ṣe àyàpọ̀n le pé nígbàtí èso irun nígbàtí èso yin ṣe bí èèrà ni. Àwọn ń gbé kinní ìjọ bàgbà gan bá wọn kọ́ gbé. Àìrà wà lára kinní tó pọ̀ wọ́n kọ̀kọ́ jùlẹ̀ náà. Eh pe isowo rin ira lara nkan ah imo ngaskia imo npiamo imo ngregan jige won ni ijoba apapo ni a ti pe eyin ministry e dakeje e si dawo duo e igbodo mo kan mo fa contract yo lotu contract yo losi ta se to owo fun ki lo de gan se fe ki won so wa lenu ni se fe ki won so wa lenu ni e lo sojo iwe keji iwe royin the point to jade laaro toni nibe ni royin ona wa bi e ma so wa lenu do not so wa lenus leave our enus sile e fi enu wa sile e je ki kaloku ko se ki kaloku si ti e o ba se mo se power to su kilode awon wo ni anja sagbara awon oni an ti depo agbara ti agbara ti ngun won ki lo sele won ni ija ko akata lori ora lagbara o sagbara de apin agbara apinpo apinpo olohun daku sanu abe wa ri nkan bayi bayin ba wa abe ro olohun abe ro olohun ko wa to su o ti ro ki ka kampeti mu obi ati kwankwanso se ti wa nja sipo te ti ide ni bayin ba wa depo nko ki lo fe sele gan waiting one happen eleda mosun eleda mosun enu ora mosun o da ojo wekeje ni royin yen wa laaro toni Nigeria ni pe won pa abate bi 24 trillion naira ninu pe a ngbe crude oil a export e jade sita laarin osu mefa nibo lo ti reran nibo lo ti rowo nibo la ti rowo nibo la ti rowo tapa lori crude ibo le ko si o ijoba ibo na kowo si 24 trillion naira apo yin lo wa se sheki na bi fun yin ni abi dollar e ma loud e ma so si mic oje we ketala ni pe owo yen sorry ko lowo wa o as in ni royin owo yen wa ni mo fe so o e ma si mi gbo o ni ojo ewe ketala iwe royin the punch ni pe owo ti Nigeria pa lagbon epo robi was about just 24 trillion naira only pere 24 trillion naira only won lo je ki mu ni bonu pe bo lo ti rowo nibo le de ko si nibo le ti rowo nibo le de ko si te pa ninu crude eru yin ba mi o ijoba tarata tutu samu obelu dani o mo sere la re lori fake agency asi wa lori e olomoja tejoba npenle won ni mo gban si ni but ti wa ko ni Nigeria a tu fa laisi won ni controversial DG o lo ti nja pada bayi o ti wa naka mo so be pe tejoba ti npenle yo mo gban si o ba increase AC fun oloye o pe won lagun o se je ba gbona takato ma po ni ba increase AC fun e se jare Nigeria, sorry, mo ti ko nbe. Controversial DG. Oni emi ni kankan ni mo wa. Oni baba ni bejo, mo wo lo, mo pade irana. Iyalaria. Eleyi wa po lo, Olorun nikan kan la wa nnu e. A ma po lenu e, we gather day. Olorun nikan, I'm not going to go down alone. Mi ni lo le nikan, a po ta nlo. E lo nle yi e se pe fa lejo alejo ngbogbo yin uni aya yo pa awon ajeje mi won fi iberu bojo sajade ni mi ko gbogbo yin ta sa ti ko lo fi gbogbo ile sajade DG afa so si ku abo ti tan e soro sita o kan pe ba tan ba tun ni e kini kan iba ile tun ma ni e kini kan e soro ni isin o ka mo ye e soro ni isin o ka mo ma soju ewe kesan oni royin e wa laaro toni
1: won ni driver kan tin sare asapajude ninu erin ajo eko
0: ah o ma se o ma se o ti lo fori o ti se rare o se ni se rare o ma se a se ni se rare o ma se ei a se ni se rare o ma se dede a se ni se rare o ma se
1: soke o mo ti ko nu wero yen punch again and again ile ise are won tun soro lori oro bishop se bishop se ranti ona ekan kini an so e lo sojo ewe keta ati ikejilelogun ewe iroyin Nigerian Tribune ele to jade laaro toni won pe okay Nigerian Tribune mo wa bayi o ibe latin ko latin everything lo sowo waju won pe awon eminent Nigerians awon jankan na mo ile de Nigeria ni a float G100 ewo tun ni G100 lati push fun single presidential candidate eminent Nigeria eyin wo le nje be eyin wo ni eminent Nigerians se float igun G100 wa lagbara bayi o won ni won convene national council of opposition leaders la ni ose meji ile ti an se njo kini ananko mo le yori esi it's okay won ni afa ki Atiku Obi Makinde ati awon mi e fori so e fowo so wopo e oni e ko ara yin jopo let's come to fellowship together oni oro to wa nle e je ka jo soro yi papo e je ka jo so asoye papo it's okay Osun ni ipinle Osun Gbenga Ashim oni pe o ti ro awon court supporters at awon stakeholders pe e close ranki e dibo fun Adeleke how many days to go 12 days next week Saturday ko yen next week Saturday an lo Osun e mo gbaradi ba won Obasanjo pe awon ile ijosin pe e confront insecurity pelu ati poverty pelu militant faith pelu kini ewo le npe militant faith olusagun kan re ewo le npe ni militant faith igbagbo to le to gbona o gbe mi debe won ni e fi banle e fi awon RSM and co e fi won le e je amu igbagbo wa ko se giri ka koju awon nkan to ndoju ko wa yi abe get Dangote sorry ati Sinoma sign MOU $800 million yen lati expand the cement plant to nbe ni Itori abi Itori ni it's okay e ja mo babo Nicom complete capitalization won clear 43 insurers egbo so everybody ti wa okay oju ewe kerin la Vanguard ni yen wa presidency le si are ni yen won slam Atiku lori bo se soro si awon nkan to ni se pelu ilana ti ile ise are ijoba apapo ti e gbe kale lori eto oraje ojo iwe kejo oni iroyan wa won ni 10 trillion naira investment laarin 13 years fail lati lift the power supply you don't mean it 13 trillion naira awon wo la ba dokowo awon wo la ba kowo po awon wo la sanwo fun awon wo ni egbowo lowo wa awon wo la be fun lowo yi abawon la ti e fun ni rada awon lo ba wa san jade account wo ni won gba si ti power supply wa fi to fi fori sopon to fi dire mi to jade mole gbon bi apere tomati sai ti apere tomati ban jade mole power minister soro se o ni an reset sector yen lowo fg jencos won disagree lori 6.2 trillion naira debt e mo tu ja pada sokun ale sorry e ma ja pada si okun o e sa anu aje o kogi won na launch forest launch forest kini forest guard ni e o ni lokoja 530 armed forest guard ni lokoja oni se personal parade fun bayi ona ye kan won ni northern christians ati senator sani ati awon mi won ni won defend the Catholic bishops pe kini e le ko won ni papa mora won le e le ko won ni papa e je ka soro enu re aye oni mu osi e bishop e soro enu yin aye oni mu yin si ati bebe lo lawon iroyin to wa n bi Daily Post na wa n bi Niger ni ipele Niger won ni ijako akata la ni adugbo sadugbo o ti mu ki ijoba ibile rafi ni ipele na kan wa ni sukere fakere olorun dakun sanu won tun ti bere e tun ti bere awon so special courtes yan pa security guard nile Eko kila gbe kila ju awon afurasi Fulani militant won attack Plateau community mi won pa omo pastor omo iranse Olorun omo iyan Olorun omo odise Olorun omo iko ati iriju olodumare lepa ha eyin nu Olorun nu o e je zenu dede sibi kin to lo se mi mu ki alagba olusan ya oludaya won ti wa nu kulu pelu mi e ku ojumo e ka ro sa
2: e ka ro
1: e clear truth dada oye ka omo Nigeria bawo
2: e ku ojumo e ku dede asiko yi e ka ro ni gbogbo bi ti e tin ni anfani lati ma gbo eto ati ikoni yi e se dada laba yin e ka ro owuro ojo aje miran re lagbara ase lowo Eledua gbogbo apata la ma ara jejeun tabara aropo tabata ato won a si fi gbogbo ara sowo bi isese fun lase edumare ose tutun re
1: kare apala
2: osu tutun re yo san gbogbo wa lase edumare a ni se lasan
1: se ba mi
2: e ka ro le kan si
1: omo Nigeria e je sare doke lo tin ba ti pada de sam pelemo binu tin ba ti pada de atewo waju mo n bo eku kale.

0: ọwọ́ National Primary Health Care Development Agency ti Punch sì ṣàgbékalẹ̀ rẹ̀ wípé ìpínlẹ̀ Katsina àti Ọ̀ṣun òun ni wọ́n jẹ́ àwọn tó ń lékè tébù nínú àwọn tí wọ́n ní inactive facilities ní Nàìjíríà. Nígbàtí ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ó sì tún òun náà ó ń ṣe apá kan jàmọ́ náà láwọn ìpínlẹ̀ bíi Borno, ibi tí ọ̀gọ̀rọ̀ àwọn ilé ìwòsàn alábọ́dé yìí wọ́n ní àwọn agbésùmọ̀mí oníyàn ti ba bẹ̀ jẹ́ tí wọn ò sì tí ì kọ́ wọn padà títí di àkókò yìí. According to the NPHCDA data láti ọ̀dọ̀ Agency for Primary Health Care, eléyìí tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀, wọ́n ní Katsina ó ní 442, ìpínlẹ̀ Ọ̀ṣun ní 406, Benue 343, Enugu 335, Adamawa 286, Jigawa 282, Delta 278 tí wọ́n wà non-functional ni o, Yobe 248, Lagos 246, Ogun 246, Bauchi 229, Edo 221, Rivers 218 àti Borno 159. Mo ń gbìyànjú àti wo ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa náà ní 40 nínú rẹ̀. Ìpínlẹ̀ tó ní tó kéré jù òun ni Akwa Ibom tó ní mẹ́wàá. Àwọn ní 14, 18, 23, 26, 30, 32, 34, 35, 45, 58, 68, 40, 87 àti 120 ó wà ná wọn. Ilé ìwòsàn alábọ́dé tó yẹ ká ọmọ Nàìjíríà ó lè láǹfààní àti sáré wọ̀ ní Kamọ́ńkíá ní wọ́n pẹ́ nǹkan kan ti ẹ̀ sáré ṣẹlẹ̀ bó lè yàn ti ẹ̀ kọ́kọ́ móríwọ̀ náà fún at least kan ti ẹ̀ kọ́ bójú tó yàn láàrin ìṣẹ́jú àyá. Wọ́n ní ọ̀pọ̀ rẹ̀ ló wà non-functional gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ lásìkò tá a wà yìí. Pẹ̀lú òbítíbitì owó ní àsìkò yẹn ti ná o, tí a bá wò dáadáa nínú ìròyìn tí ó jáde láàárọ̀ yìí, wọ́n ní despite billions tí wọ́n ti ná lórí àwọn nǹkan wọ̀nyí, àbàtẹ̀ bíi 6,500 ló wà functional alàgbà olùsanya ní Nàìjíríà. Àwọn government hospitals gan tó jẹ́ ti ìjọba secondary gan kakú òun primary secondary gan mélòó ni ọkà ju ẹ àbí higher institution hospital wo àbí kúrò
1: no tàbá pò primary primary bá ti wà àní secondary àní dandanke institution
0: higher institution náà àbí ọjọ́ ìtàrí ẹ̀sọ́dọ̀
2: yìí. Ṣe rí ìròyìn yìí ó ti jáde níbi ọ̀sẹ̀ mélòó kan àbí kí n sọ pé bí oṣù méjì sẹ́yìn tí mi ò bá parọ́. Ṣe rí òun ló fi dá wípé tí èèyàn bá máa dìbò tá bá máa yan èèyàn sí ipò kó jẹ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ aráàlú tọkàntọkàn lóòótọ́, kí wọ́n jẹ́ ẹni tí ọ̀rọ̀ ìlera aráàlú tó ká lára. Ṣe rí kò jọ èmi lójú torí pé àwọn nǹkan kan irú àwọn kinní mo ti kì í ṣe pé bóyá ròyìn yẹn parọ́ nípa ẹ̀ tá a bá ti ẹ̀rí ti tàwọn ìlú tó jìnà àwọn ìlú tá a wà àti àwọn ìlú tó súnmọ́ wa a rí i. Mo lè sọ bíi méjì mẹ́ta tèmi ti rí tó jẹ́ pé tẹ bá máa débẹ̀ ẹ lè bá ẹnìkan bóyá bí ọmọ secondary school tó ẹ̀ṣẹ̀ parí níbẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́. Tẹ bá béèrè pé
0: àwọn ilé tẹ ti rí
2: bẹ́ẹ̀ ni
0: ẹ bá ọmọ tẹ pé
2: ẹnìkan kódà bóyá ṣẹ̀ṣẹ̀ parí secondary school lẹ máa bá
0: ọmọ secondary school kẹ
2: ó ṣẹ̀ṣẹ̀ parí kì í ṣe pé bóyá mo fi bóyá kódà kò tí ì lọ sí kí lórúkọ ṣé auxiliary kíní tán máa ń pè àwọn kò tún ní jẹ́ auxiliary
0: nurse ṣé chemistry ló ṣe school.
2: Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ohun tí mo mọ̀ ni mò ń sọ fún yín o. Ó lè má ju méjì mẹ́ta. Mo ń sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Ọ̀yọ́, mo ń sọ̀rọ̀ lápá in fact ó kẹ́ jẹ́ kí n fún yín lẹ́yọkan ẹ lọ sí apá bíi Ògún Mákin.
0: Mọ̀bí tán pè bẹ́ẹ̀.
2: Ní Ọ̀yọ́
0: State. Àwọn ọmọ Nàìjíríà ti gbọ́
2: bá wọn. So tẹ́ ẹ bá dé kíní tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ ṣé rí ẹ má jẹ́ kí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá ti bá ẹyọkan yẹn tẹ́ ẹ bá bèrè pé àwọn ọ̀gá kọ́ àbí nọ́ọ̀sì kọ́ àbí dọ́kítọ̀
0: kọ́
2: wọ́n sì in fact ìkan tẹ̀ sọ pé ó di ọ̀tún ńlá kí dọ́kítọ̀ tó wá.
0: Ṣé Lògùn
2: Mákin a lọ ṣe nǹkan kan níbẹ̀ ni ẹnìkan wa ló ṣe kí nípa èmi dẹ sọ pé ṣáà ní ẹjẹ ká kúkú sáré gbẹ̀ni lọ sí
0: ilé ìwòsàn
2: Ìbàdàn káyé kí ni wọ́n ní ilé ìwòsàn alábọ́dé ó wà ní primary gbogbo àwọn eléyìí mi ò ó tọ́ ọ̀bẹ̀dẹ̀ nìyẹn torí pé tẹ bá ṣe dé ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn kìnìyẹn building lásán lẹ rí tí wọ́n kàn ń kọ́ kiri wọ́n kàn máa kọrúkọ sí lára ni.

0: E kaabo pada lati oke lohun itesiwaju na pe ni opa isegun ka to se oju opole ke mo se so eje fi royin ku a kin fi kun 10 trillion naira lati fi dokowo.
1: Thank you,
0: thank you come so
1: I've been to po joro wo to po ni o se lo se
0: lo la won 24 trillion ti o
1: eh wa ni thank
0: 10
1: you
0: 10 trillion naira.
1: Okay ba mo ne po thank you.
0: Ojo, thank you, Lord.
1: God, mo kokoko yemu ba fe se dupe, gba mo wa gbo naira.
0: 10 trillion naira.
1: Okay.
0: Owo trillion mewa naira.
1: She lati fi yin na tun ni yen.
0: E gbo mi. Lati fi dokowo. Laarin odun meta la.
1: Seka wo.
0: Seka eto agbara.
1: Oh.
0: Power supply. Po won lo fail.
1: Ngba to se jo need the concept fun wa ipo fail keyin o da ti o ba fail e bo le yin gan bo le se ngbadun ina agbara si bo le
0: to ma so pe ko fail sa ni bere o pe
1: ibo le tun ton na won si won le so pe lonton yo lo to tori e mo pe te ba so re le won ani ko si nkan to jo te ba so ton won ani se iriran ri
0: bi a ke lo lo
1: so ele nsin bayi
0: iru awon to wa band 22 hours per day.
1: Benny, 22 hours. But you're going to make on pay.
0: You like the same follow Nigeria, anyway.
1: You follow, and you need me say, on pay. I'm all, you want what you want, what you rather, can you get it? She,
0: I want you want, you rather.
1: I'm going to become what you pay. Eh kan
0: eh
1: ko jo flashing big but eyan ba dogbon flashing eyan ni won ri la ni
0: flash awon eyan
1: ni won ri la ni osu kan mi so la ni ose kan o awon kan wa te pe la ni ose kan wa tan fun bi wakati meji lodo won
0: lose kan bo lawon kan
1: awon kan wa to je pe e kan losu ni
0: to ma develop
1: owo na won fe test boya waya won si
0: osu wa ti
1: osu wa
0: boya ko ja
1: ngbe won fe ba won test waya won ko tan la ni 30 minutes
0: boya fe
1: la ni 30 minutes
0: boya ba won service
1: eni to number ni ko ni bowl ladugbon yen yo sare pump ni boya olomi to o ni agbada to po to le
0: se omi si
1: sare se iyen ni so le o ti mo pe leyen yoku tu di leyin osu kan
0: to ti to mu na
1: ko lon to ni so awon kan wa to je pe alale ohun ni
0: lalale
1: won ma nlo bi ogun ni so alale won atan fun bi wakati me won le fun awon yen bi wakati meta won le fun won awon elomi ma nlo latoru latale moju ojo ti
0: ko ne si loju momo
1: so ko ile to di agbo mefa won ti gbon
0: yo pe yin agbalagba na le so wi pe kini anfani fitila ta tan loju momo
1: loju momo
0: ko ni wulo.
1: Okay so titan lati fi rena nikan ninu
0: 0916893
1: lati fi sise oro aje ko wulo fun
0: 0916893
1: mo bere o 0916 le npe e npe number
0: mo pe number fa ara le ni
1: o da
0: 0916893 1000 tabi 0915333493 to fuma 0911 3 mary 893 komada wa penu me ya 0911 3 mary 893 0911 3 3 3 3 893 to fuma 0915333493 0915333493 to fuma 0916893 1000 awon oju opo to wole sinu kulo ire lati da si oro.
1: So eyin na wo owo
0: obitibiti
1: 10 trillion naira
0: investment ni 13 years
1: ti laarin odun metala ti won ti ba wa da si ta de ri ipa e looto eyin won ni 1005 megawatts abi nkan okun ina okun agbara na ba ni leyin igba ti won la won ba wa ju mo iko da ke se ki se 4000 la nlo tele. So one ni one ba o ti gbenu soke
0: o ti gbenu soke
1: so eyin na wa se 10 trillion naira ni ibi nkan ta le ri mo laarin
0: so lo 10 trillion
1: e si ri pe grid o si ko yen o ye ma collapse so laarin odun meta la yen pelu 10 trillion naira ko si nkan kan ton le ba wa se si yen so e so abajade owo tulutulu owo tabua yen ti won na si e ka yen ta de pada ri ti o de tu pada da nkan gidi so seri oro orilede yi bo te je pe won se wadi lori pe kini o adura na la ma ma fun won pe kọlọrun je ki abajade iwasi iwadi won ko ko mu nkan gidi jade fun omo Nigeria
0: sibabu
2: hello
0: yes sir
2: e karo
0: e koju mo sir
2: ki baba wa tokun ki baba wa yan na nbe yan
1: e seun sir
2: yo ma ju yin se
1: ami ase
2: ade yoduze mi oruko mi ki la tori gole
0: e ba ko legbe radio yin sir
2: mo ti ni sin di radio hello
0: anbo yin
1: awa gbe ni
2: ke ri awon oloselu wa baba wa kan ma nse sori eto wa ni olohun ofero
0: emi pe so
2: fo o me yin osipo oto ni ti baba na aye ta yen ni mo fe gun e ri pe ko si bi awon oloselu se le gbo oto oro to le ba won lara mo oro ti baba yen so ko ni ti ma loju won e si so nbe yen je baba yen ti wo 80 years
0: 82
2: abi
1: 82 years
2: e wa wo awon ti won ko je moro baba yen boya na ti te 50 tabi 60 en to ba lenu agbarun to me se to ba lenu agbarun o wa lenu e
1: enu e lo wa yen be ni
2: bi ti won awon loselu egbo toro o toro ti baba yen so gba won ko da ni 80 ni won ti gbo
0: ti oselu
2: e wa wo di kan ti an ko ra won jo yen e dakun omo ilu wo ni won na
1: ah ara wa na ni won omo Nigeria
2: omo Nigeria ni won
1: omo ilu na ni won
2: won leto ati se nje nse yen
1: ma won leto
2: ni tejoba tin benbe ina bi an se ko ra won jo nba yen na ni e ka fi gba joba awa la si pe a fe ki wo so ilu yi di won party system won leto ati se be na joba ti teke won ba je o je na ni yen en ti o se ilu yi ti o da la wa fe Kọlọrun yan fun wa nti o se lu ti oga.
0: Amen.
2: E kuro to ko ni baje.
1: E seun sir.
0: 0916893 1000. 0915334893. To fun 0911 3 mary 893. 0911 333 893. Ola won ju opo ele to wole sinu ko lo yi 0915334893. Bi a se nti owo waju ti an reti bi nkan ti se nlo oro oloye baba are teleri Olusegun Obasanjo ti won ro ijo lati dojuko insecurity poverty pelu militant faith o le bebe.
1: Baba n soro npa pe ki ijo dojuko oro to ni se pelu kina tin pe pelu okan bi se ka so pe okan gege bi
0: igbagbo
1: se mo pe ta ba n soro nipa awon awon awon eyan ni eka igbagbo a so pe igbagbo to duro sisin bi igbagbo igbagbo to duro sisin so taba oro ti baba so amoran amoran iru ipo ti baba wa na ibi gereje na la bagba so ipo ton wa na lati ma ara ke loruko e won ni lati ma fun
0: awon
1: ara ilu papa julo awon to wa leka isakoso ni amoran so igba tan de ri pe o da ri pe amoran ta won fun awon yen ko fe se kini won a tu fun ara ilu na ni amoran ise po lowo awa aralu na lati se so gege bi amoran baba ta ba duro sisin ninu
0: igbagbo
1: igbagbo ati ninu nkan wi pe bayi lai ni se pelu esin tabi eya teyan le je iru e na ni ta so so ka duro ninu igbagbo kan ati ninu nkan aran wa lowo
0: jo ran wa lowo popo 0916893 oju opo yi wa nsisi lefa ko wa ma dabi ba pe ko ni salai to fun atawa ateyin lati se akoko le fun eyan mo Nigeria lati mu kan mu meji hello
2: hello e karo
0: e ko ju me karo sir
2: o jare na oruko mi aji mo sala la tayi bu
0: yes sir
2: na ka ku se o
1: e se sir
2: ai baba wa ti won alagba wa baba wa ti won sọrọ ọlọrun ji ki baba oku re
1: amen
2: so ọlọrun ji won oku re lagbara ọlọrun nu awon agba nu awon agba ta ni di nigeria na niye e lo ba won e ti ji
3: àwọn tí wọ́n ti fẹ́ kóra wọn jọ bí wọ́n bá bí wọ́n kóra wọn jọ nǹkan tí wọ́n wẹ́lẹ̀ kánú gbogbo fún wọn tó kí wọ́n wẹ́lẹ̀ kánú gbogbo wọn ká dìbò fún wọn ká má lè mọ́ bàjẹ́ tó èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀fẹ́ mọ yí pé ẹnìkan yorùbá ẹnìkan wúfẹ́ kẹ́kẹ́ ẹni tí ọba bá dì bẹ́ẹ̀ lásìkò tó arìn ojú àlá àǹtẹ náà kò lè dé bẹ́ẹ̀ bí o ti jẹ́ ni ìfà náà ti gbàjọba náà nù tí bàbá wa náà ti gbàjọba náà nù káàtó kúrò àwọn ẹ̀kọ́ lápẹ́ tí wọ́n fẹ́ ṣẹ̀wá mẹ́kún wọ́n fẹ́ jà fún tí wọ́n fẹ́ ẹnìkan kalẹ̀ ká dìbò fún ti nǹkan wọlé ọ̀dọ̀ náà kó kó gbìjà wa o.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. 0916 wọ́n làwọn tó fẹ́ fà yàn lẹ̀ kí wọ́n ṣe ká mọ́ kí
1: àwọn
0: G100.
1: Ṣé mo pé nǹkan ta ti sọ ṣáájú náà
0: yìí
1: ṣe irú àwọn irú emission tẹnumọ irú àtìkù yẹn tí ó bá jẹ pé àwọn náà ní àwọn tí wọn máa ń bá wọn sòótọ ọrọ ó yẹ kí ṣe bí pò ní bàbá ọbásanjọ fira wọn sí yẹn tí wọn táwọn olóṣèlú àwọn ọjẹwẹwẹ olóṣèlú ló ń bá tí wọn dẹ ń láwọn lórí tó ń fún wọn lámọràn káwọn náà dúró gẹgẹ bí àgbà nípò tí wọn dé yẹn wí ẹ kan dúró gẹgẹ bí kíní láti máa láti dúró
0: pé
1: ẹ jẹ kí n gbà yín nímọràn ẹ jẹ kí n ṣàtìlẹyìn fún ẹyin báyìí báyìí. So kí n pọn dandan ṣe ráwọn kankan wà tẹkọọ kò pọn dandan kó jẹ pé ẹyin náà lẹṣà sọ pé ẹ fẹ ṣe ẹyin náà lẹṣà sọ pé rárá pàápàá jùlọ tẹ ti mọ pé ó ti ní iye ìgbà tẹ ti ṣe kíní.
0: Ẹyin náà ti gbé gbé gbé gbé.
1: Ẹ ti gbé láti bí ọgbọ ó kọjá ọgbọn ọdún sẹ́yìn.
2: Hello, ẹ kàrọ sá.
0: Ẹ kàrọ sá.
1: Ẹ kàrọ sá.
2: Mo dúpẹ́ mo wọlé lé ní irun.
1: Ọlọ́run ṣeun.
0: Inú wa dùn láti gbóhùn yín sá.
2: Ẹ sá, àtàpẹ̀tẹ̀ mo ti ń pè sá.
0: Orúkọ yín sá láti àpẹ̀tẹ̀.
2: Àròdà òtún ló ń pè sá látàpẹ̀tẹ̀ sá.
0: Òkè sá.
2: Yẹ sá. Ó dà ibi tí àwọn dájú wa kára mọ́ ìjọ irun. Ibi tí wọ́n sọ dé náà ni mo ti kàn ti fẹ́ sọ díẹ̀ sí.
0: Òkè sá.
2: Ṣé rí pé wọ́n ní pé bóyá pé àtìkù ó ti gbé gbégbé gbégbé ó tún gbélẹ̀ kò ó ti dàgbà ó ti ṣe ọkọ̀ kò sí ọ̀rọ̀ ń bẹ̀. Ọmọ Nàìjíríà ni ó ní ẹ̀tọ́ tinubu náà ti dàgbà kó náà tó gbé àgbà náà ló lè ṣe. Ọ̀dọ́mọdé ni bàbá wa Jonathan Goodluck Jonathan nígbà tí wọ́n wá. Mo dẹ̀ mọ́ kó rí wọn ní Nàìjíríà ti dàrú ta fún wa bọ́ sí oko Sanbo.
1: Àtòjì
2: àti gbogbo àwọn tí ó wà ń bẹ̀ ní ìsìn bàbá kò sí ẹnì kankan nítorí òun bá àdẹ ṣọ́ra àwọn tó wà ń bẹ̀ ààrẹ wa tó wà ń bẹ̀ náà ni ó tún padà wọlé ó dẹ̀ jẹ́ pé èmi tí mo wà ń bì tó mi ò fọwọ́ sí. So ẹni tó ní experience tó bá ṣàgbà ní oṣù ẹjẹ́ òṣè tó bá fẹ́ parapọ̀ ẹjọ́ parapọ̀ tó tó máa ní kó bẹ́ẹ̀ pé torí àtìkú dàgbà pé nípa àwa rí nìyẹn kò sí kankan tó ń jẹ pé èèyàn kan dàgbà is the citizen of Nigeria kò sí pé èèyàn jábọ̀. Ẹ wo America Donald Trump ó ti lọ 30 years he has been the best president in America now. Kò sí nǹkan kan tá ní ká sọ. Ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì ló fẹ́ bá yín kẹ́ bá sọ ní ẹjọ́ ẹ bá wá pé àwọn èèyàn wa láwọn ọ̀gá wa kọ́ bá wá sponsor bí àwọn èèyàn ṣe máa rí voter card gbà. Ó ṣòro fáwọn èèyàn especially erubi tí mo wà ẹ pẹ̀lú owó tí ò sí ẹ bá máa gba fúta kà láti àpẹẹrẹ àti láti ẹni nù ẹ lọ sí ìdó tí ó dẹ̀rí gbà àánú 5,000, 6,000, 10,000 àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn tó ń bá fẹ́ ká dìbò kọ́ jẹ́ kí nìyẹn máa rọrùn láti gbà kò ṣe ké lórí fóònù we couldn't get it done on our phones many people are not having voter card. 40% I don't have people to start very good so they want us to vote so I don't think I want to read the election so that about how you like to see what we can read the election so I want
0: yeah sorry about that but our data one you can call a email mobility only 40% when you know because every data
1: see what bad way kò yé mi náà mi
0: ò mọ mo ṣọ mo máa ní data wọn lọwọ
1: wọn bó ṣe ń sọ
0: náà bó ṣe ń sọ
1: yẹn ẹ mọ pé ọbẹ àwọn ọni
0: àwọn ọni rẹkọọdù
1: tó ń sọ ṣe mọ pé oníkálukú ló lẹtọ láti sọ
0: láti ṣe bí èèyàn bá lẹtọ àti sọ ẹtọ náà níbi tó dé.
1: So ó wá kò sọwọ àwa náà láti ṣèwádìí ipò ṣé ohun tí bàbá yìí sọ
0: sóòótọ
1: ni.
0: Láti bi kó tó di pé wọ́n tilẹ̀kùn mọ́ pinpin oníkáàdì ìdìbò ṣe káàdì ìdìbò o ni ye igba ta wa na fi pariwo enbi bi ka won eyan lo koda won tun so ngba kan pe awon kan igbese kokan wa ti an le se lori phone enba na
1: yo ku e mo te je ko oro a se nkan lori internet ni Nigeria emi o
0: e fowo si
1: tori pe ilu ni kan mo ti kokko ri tan ni ke lo se nkan lori internet to je pe e ma ba ko ni se boro eh oni se
0: so ilu mi wo le ti de ti o se boro
1: baba si de wo ilu mi agbobo se nse lamo ilu yen so owo kan lo ma ton ba ti tesi ijoba won ni ton won amo lapodo wa bibi ton ba ti ne lo se nkankan
0: online
1: e sha ri nkankan to ma afa won ti won ba accredit ti won ti awon ni network akodo won ma nda lo ma se
0: de bi apere
1: olorun ran wa lowo
0: ta lo nje be oni ese olobe ese yin te ba fi fe ti e ko ibinu eyin na olorun na alabe olusan ya iko atoto ni lataro
1: e se o
0: amori yin bala se
1: do mi
0: ade da won la olo ide mo baba olomi lo ko temi nje business kini an pe yin ti je won ti de lati wa business fun wa ni aro yi ago mesan abo business news okay mo bi business diet ni ti a ba ti lo awon ni wo joko ejema
1: lajo ma se business abi
0: adeda mo la olede mo baba olomi loko temi nje nba nigeria ba da to do ta teyan atawa won ni fene kene ni wa shawati lagba lo wele tumore mo fi so wo olohun ere ati ibukun re laye yin o
4: lati ikoni west radio 89.3 fm ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi untelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

0: Tọ́nà wo ti ṣẹlẹ̀ nù mọ̀lẹ́bí tó sì ṣe pé pẹ̀lú ẹ̀yin orí ọ̀fẹ́ Ọlọ́run àtẹ́yìn tẹ̀ wà ní tẹ̀ ń gbọ́ wa ní tẹ̀ tí ń gbọ́ wa tẹ́ mọ̀ bá wa gba wọ́n ní ẹ mọ̀ pọ̀ lámọ̀ràn ẹ mọ̀ gbà wọ́n yànjú. A tún ti dé bà ṣe dé mo dúpẹ́ ọlásán ní Golden Voice on Radio lórúkọ tèmi torí ìjọba àkókò bàbá Lámàlà.
1: Mo rí pé o tètè jára mọ
0: báyìí
1: nítorí ìjọba àkókò wọ́wọ́ rí àkókò tó wà ní àkókò lẹ́yìn àkókò ga àkókò tó wà.
0: Bóyá ta bá ti ṣe ètò tán kò mọ̀
1: dá tí ẹ ṣe. Ìwọ máa wò ó a máa dágbó mẹ́jọ kó ń bì lóde ni gbogbo àwọn ará ilé gan ti wà níkàlẹ̀ ọ̀dà kan mọ̀. Ẹ̀yin ará ilé wo mo tún kí yín pé ẹ kú àsìkò yìí àkú bojú ọjọ́ ti ṣe rí ẹwẹ́ mọ́ bínú sí wa ẹ̀rọ ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀rọ amóhùnmáwòrán àbí kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀rọ ọ̀nàjà ẹ̀yìn yàtọ̀ sí tìlọ̀gì ẹ̀rọ tó bá fẹ́ ṣiṣẹ́ ni ẹ̀rọ bínú sí wa nítorí ìjọba àkókò sọ́dẹ̀ ọmọdéjọ bí lorúkọ tèmi ẹ̀ wò èmi tuntun dẹ́kun ẹ̀ sórí afẹ́fẹ́ náà nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Kí wọ́n wọlé ka lè mọ tí wọ́n bá dé lónìí. Ẹ ṣeun gbogbo tẹ̀ ti ń bọ̀ wá.

0: wàhálà wọn ti pọ̀ jù ní wàhálà wọn ti pọ̀ jù ní.
1: Ẹ ṣe ọ̀bà bàbá ṣùgbọ́n bàbá dè kó mórí Ọlọ́run. Kò mórí Ọlọ́run. Gbogbo èyí tí mo dẹ̀ ń sọ yìí, alẹ́jọ́ mi pọ̀. Èmi fẹ́ káwọn ọmọ mo ojú ẹ̀. Ẹyin náà ẹ wò ó kọ́ mo máa bèrè pé mọ́mì ṣé kò ṣe dádì wa nìyẹn ni? Ṣé àwọn kọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn le? Ọ̀rọ̀ yẹn wúwo kọ́ mo máa bèrè pé mọ́mì ṣé kò ṣe dádì wa nìyẹn? Nígbà tí wọ́n fẹ́ bá bàbá ṣeré, wọ̀n ìwọ̀n ìwọ̀n yìí ni. Wọ́n máa kanra bí ajé lẹ́kùkú.
0: Wà á kò dédé, wà á dédé sọ pé
1: ó lè lọ tẹ̀ mọ́lẹ̀, wọ́n tọ̀ tí aṣọ òun, wọ́n ṣe kìíní ọmọ tó bínú wọ̀n ìwọ̀n ìwọ̀n ní ọmọ kanra ni.
0: À ní ẹ ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà. Ṣé inú ilé kọ́ làjọ sùn? Ewu ọ̀rọ̀ jojúmọ́ jojúmọ́ jojúmọ́ tó wà. Sọ́ra àwọn ọkùnrin tó máa ń jókòó ti àwọn ìyàwó wọn tó wá mọ̀ pé ẹ̀ka tó ń kọjá nìkan wá wò ó, ó wá rẹ́rìn-ín níbi sí àwọn. Wọ́n wá wọ ọkùnrin yẹn, wọ́n níṣẹ́ nìyà, wọ́n níṣẹ́. Báwo ni màá ṣe jókòó tí ẹ̀ tó mọ̀ sọ pé ẹnìkan wá fẹsẹ̀ gba wá rẹ́rìn nìkan bí ọjà rẹ̀
1: nìkan
0: wá wú ẹ̀ ọ̀rọ̀ wo nìyẹn?
1: Èmi
0: ò ní táì fún gbogbo àwọn kan yẹn. Mi ò ní táì. So this by
1: se se mo pe won bere lowo mo pe oni ko ni kaluku ma wa so bi baba won si won se ni ile wo oni ya daddy e nko so se mo pa won mo kekere kan ipuro bo se ni won se so ah daddy awon we are not even sure if he's our daddy o ka won ma so pa ko da won loju boya odun baba won bi baba won ba be se
0: e to so fun won ni now e to so fun
1: won ni hello
0: e ka so ma
1: yes ma
0: yes ma yes ma.
1: Ẹ ṣe o.

0: ṣé o bàbá wa tó dé o tó bá bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀rẹ́ ọ̀nà àwọn máa fi bọ̀dá yẹn ṣùgbọ́n wọ́n dàgbàjà wọn lọ kínní kan àwọn ọmọ wọn wọ́n ti ṣe dáadáa ní ìsìn wọn ò mójú wọn ojú ìyá wọn lọ́wọ́ igbá àwọn ìkòkò bá bá sásùn. Hello.
1: Ẹ kúrò lè
0: máa.
1: Yes ma. Ẹjọ́ ìyá Dèbó ti pọ̀ jù. Ẹjọ́ rẹ ti pọ̀ jù.
0: Lọ́dẹ o, ló bẹ̀rẹ̀ ẹjọ́ táwọn yìí o. Bọ̀dá yẹn àgbàlagbà ni wọ́n bọ̀dá ló jẹ́ sáwọn. Àwọn ọmọ ti dàgbà báyìí. Wọn ò mójú wọn. Bọ̀dá yẹn dẹ̀ ṣe wà lórí ọwọ́. Ó ti wà lórí ọwọ́ gan. Nígbà tí wọ́n bá Dèbó sọ̀rọ̀ tán, mo ní ó dà. Wọ́n ti wà lórí ọmọ. Mo ní ṣé nígbà táwọn ọmọ ń dàgbà. Ṣé àwọn ọmọ mojú wọn? Ó yà kí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́, kò sí nǹkan tí wọ́n fi tọ́jú àwọn ọmọ ìmúni nǹkan à ń sọ̀kọ́ nìyẹn. Èèyàn lè máa ṣiṣẹ́ kó máa ṣe wàhálà lórí ọmọ. Ṣé àwọn ọmọ mojú ẹ̀ tó là ń sọ fún bàbá Dèbó báyìí o tó lẹ́nu
1: mi
0: ń rùn?
1: Báwo lọmọ tí mo bínú ò ṣe ní mojú mi? Ọmọ tí mo sanwó sùn rẹ̀.
0: Hello. Yes, okay, ma. Yes, ma.
1: Yes, ma. Sọ́jà kí Adèbó máa fi ẹjọ́ yọ bí lẹ́nu.

0: Kò kí ń ṣeré o. Kò kí ń ṣàwàdà rárá. Kì í ṣe gbogbo ọkùnrin. Àwọn ọkùnrin kan rí bẹ́ẹ̀. Àwọn kan rí bẹ́ẹ̀. Wọ́n rí bẹ́ẹ̀.
1: Tí ó bá mọ̀ kó ń kan ra, àwọn òfẹ́ kọ́ mo fọwọ́ kan, kí ló bímọ fún?
0: Ta bá wò dáadáa, kì í ṣèwà tó dáa. Jẹ́ ká sọ wípé àwọn tó ń ṣerú ẹ̀ kì í ṣèwà tó dáa. Ijó mọ̀ pé ilé làkọ́ tún ṣe ká tó lọ tún ta ṣe. Báwo lè yóò ṣe wá ru ẹrù ẹlẹ́rù sórí tí ó wà fatiye? Yorùbá dẹ̀ máa ń pòwe kan wọ́n ní bíta bá lé ni níbo là ń bọ̀. Ilé là ń bọ̀. Tó túmọ̀ sí pé gbogbo orú ọkùnrin tí bá ń ṣerú ẹ̀ kó yá lọ pàwàdà. Èyí ò ní pé kí wọ́n lọ ṣàtúnṣe. Kí wọ́n lọ ṣàtúnṣe. Tá a bá ti torí iṣẹ́ tá a ṣe tàbí ibi tá a bá ṣiṣẹ́ tàbí nítorí ọ̀rọ̀ ajé ẹni. Tá a bá fi ba ilé wa jẹ́ ká má gbàgbé o.
1: Torí ilé làbọ̀ sí ní oko.
0: Ẹ wá jẹ́ ti ẹ̀ jẹ́ tún wá bọ̀ mo bá pé nígbà tó bá yá agbára wa ò lè gbéṣẹ́ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Tá a bá dẹ̀ ti ba lé jẹ́ báwo lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Nífarakínra pẹ̀lú ìyàwó nínú ilé. Àwa fúnra wa nítorí iṣẹ́ a ti sọ àwọn ọmọ wa dọ̀ta wa. Tọ́ bá wa dọjọ́ iwájú nígbà tí ọ̀ṣàgbára mọ́ àwọn wo la fẹ́ fẹ́ yìn sí lọ́jọ́ náà. Àbí ojú wo ló fi wà nìyẹn? Orí pa àríyẹn le díẹ̀.
1: Orí
0: bá kan. Orí bá kan.
1: Ẹ lọ́kùnrin mi yóò sì mọ ọkàn ra gbogbogbò ọmọ. Gbogbogbò ẹ bàjẹ́ ní ẹ lọ jẹ́. Ibi tẹ́lọ̀mí tún wá bàjẹ́ dé. Ohun nǹkan wọ́n lọ ilé ìjọsìn báyìí yóò tari àwọn ọmọ sí ìyá rẹ̀. Ẹ lọ bá yan yẹn wọ́n yẹn má tẹ̀lé mi, má tẹ̀lé mi.
0: Eyín ti ẹ̀dùnwọ́. Alọ́kan lọ́jọ́ kan ló bá gbádá ló bù sọ́rùn. Ló bù sọ́rùn. Nígbà lọ gbì gbì gbì ìyàwó sáré tẹ̀lé bọ̀ lẹ́yìn. Ní sáré tẹ̀lé bọ̀ lẹ́yìn. Báyọ̀ wọn kálùkọ̀ tọ̀tọ̀ ni o. Ìr àwọn ọkùnrin kan wà nù ilé májẹ sọ pé àwọn ọkùnrin àwọn bàbá kan wà nù ilé tó jẹ pé gbogbo tí wọn fi ń lò gbèsè ayé wọn pẹlú mọlẹbí wọn ìjọba pé ìkanra ni. Ìyàwó wọn ò gbọdọ̀ fọwọ́ mú nǹkan á ti pariwo. Bọ́wọ́ rẹ̀ bá kaṣọ ìjáde. Ọmọ ò gbọdọ̀ irú wọn ló jẹ́ pé tọ́ bàbá bá ti ń bọ̀ báyìí àwọn ọmọ ìṣọ́ ọmọ gba wíńdò kọjá. Ìyàwó gan lọ́pẹ̀ lè da omi sílẹ̀ ńlá tá a gbọdọ̀ sọ kan mí. Ọdún wo la fẹ́ ṣe yẹn dà? Ṣùgbọ́n gbogbo tá a bá ń ṣe nítorí pé a wà ní ọ̀dọ́ báyìí ká máa rò dáadáa pé àsìkò kan ń bọ̀ tí àwa náà ká gbà ó dé tá a ní rẹ́ni tá a fojú jọ máa ń ta tó jẹ́ pé àwọn tá a kara mọ́ yìí àwọn náà lásà bọ̀ wá bá o. Ẹja rò dáadáa o. Ẹja fàyàwó wa mọ́ra. Ìyàwó wo sọ̀ta wa. Àwọn ọmọ wa ló yẹ kọ́ jí ọ̀rẹ́ wa àti ìyàwó wa. Àwọn ni. Àwọn ló yẹ ká jọ jẹ́ alábàáṣeré papọ̀. Abojúwo ló fi wò.
1: Tó ti ẹ̀rí èmi ò àmọ̀ràn báyìí ní kọ̀ọ̀kan mu. Ẹyin bàbá tó ṣe wípé ìkanra ni sá ìfẹ́ bọ́mọ ṣeré. Tí ìyàwó yín sì ń sọ ìyàwó yín ò tójọ́ ń ṣàánú yín ni. Torí mo bá jọjọ́ alẹ́ àwọn àgbà náà ni agbọ́mọjọ́ lọ́mọ mú ojú rẹ̀. Tó bá jọjọ́ alẹ́ tẹ̀ ń wojú àwọn ọmọ yìí wọn ò ní wò yìí. Ẹ bá ná gbogbo owó lé lórí kò ní wò yìí. Ẹ mọ gbọ́mọ̀ míì. Ó ṣe dáadáa oṣù kan tẹ́ bọ́ wá ń sọ fún pé ó ti ẹ̀ wo bàbá rẹ̀ ó lọ́mọ kan kò dárúkọ bàbá rẹ̀ yìí. Ìyá rẹ̀ ni ìyá rẹ̀ ni ìyá rẹ̀ ni àwọn ìwà bíi pé dúró ná ṣé bàbá rẹ̀ ò sí ni ó ló wà. Kí ló dé? Ló bá ní bàbá òun kò ti ẹ̀ ráyè pé bàbá ti ẹ̀ bọ́mọ ṣeré báyìí ó ṣe kíní pé kíní yẹn sì dùn òun. Irú ọmọ báwọn ṣé ó mọ̀ pé bàbá rẹ̀. Ẹni tó bá ṣe wípé ìyàwó yín sọ fún yín pé ẹ bọ́mọ ṣeré ẹ jáwọn ọmọ yìí òun ojú yín yẹn náwó ń tòótọ́ ẹ mọ̀ sọ pé ó ń tojọ́ ò tìyín ló ń ṣe. Tìyín ló ń ṣe torí owó nìkan kọ́. Owó nìkan kọ́. Ẹ sì ń sásókè ẹ̀ sásódè nìkan kọ́. Ìgbà tẹ́ bá wà lé kódà bó ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé dádì wa wà lé. Ẹ ti ẹ̀ fara rò wọ́n ẹ jẹ́ káwọn ọmọ mọ̀ pé dádì wa wà lé.
0: O se ye ko je seju me dogun gan.
1: Mu ka te so pe won wa raye, so mo pa won kan wa ise won won le raye. Sugbon igba te ba wa nte te wa nle won je ka won mo mo pe baba won wa nle. E je won mo, e mo so pe yawo yin rojo tin lo se. Igba e ba ni yawo yin lo te mo pe igba Adam o raye fun Eva. O lo fi je pe eyin paramole lo wa tan. Abo mo ni. Igba ti ore ni ba soro, ebiyan kan ni wa ba soro to fi je fi Jesu. E dakun o. Eni ti yawo yin ba so fun ni pe ah daddy wa. Eyin kan bayi. Bi o ti e ni wo ti yin e ti e te ti ke mo gbo. Okunrin kan soro o ni yawo n bo ma de o ti ma re n to to lati bise. Yawo wa bere si so pe ase ni bise ti wa loni. Nkan wa sele. To n sele. Ta me do sele. Bi ma to mo sa won se Ah ah. Ah. O ga o. Ko na gbara o. Eh. Nigba ngba to wa ti ya eh omo yi lataro mo ti so fun pe lati le bade yo rin to se fun eh ah ti ba gbe mu o mo gbo nkan to so sugbon o ti e se teti
0: be
1: se lu yawo yen ti yo so pa ko mo gbo ran se gbogbo mu ba so ko teti e da kun e ja satunse se wa ra wa to ba se pe se mo pa awon kan wa to se pe o ti di bara won le yi pada eyan se amo fomi lo e mo fomi lo ngba kini na ni won ni ngba ti ngba to ba jojo ale ni kini ko mo pe
0: eh ko mo ti e wa doju ale ko mo doju ale
1: se mo pe obirin mi ti o fi mo binu ti o wa di pe yo tule ka ko mo wule binu
0: eh awa baba na la ro ka mo jojo doju ale
1: mo ma ro yin te gbo
0: eh wo gbo wo gbo awon baba bi temi na ni wo gbo e ma ba wa gbe de be wa gbo eh yin baba e wo le kan si mo ro wa lo ko lo e je waye fa won dile
1: e gbo
0: e je ka waye fa won omo wa ati yawo wa e wo Afika wa eti ta fi mo gbo ti yawo wa ba fe so fun wa o agboro fun yawo wa ni aye lodo wa tori okay nigba ti e ba fun laye sarata ni ko lo ba so
1: abi
0: se mo fe teyin ba so pe ko saye lodo ti yin awon boda kan be ta o awon boda sare wa
1: aye nbe lodo won
0: awon de ni awon osore o won osore lasan o mo se ba kan je la won se kini ne wa ki o e mo wa ja sile kun le fun ro awon boda be eti awo wa ba fe ba wa so e je ka fun laye igba mi gan wa gan ti oni to fe so awa na le pe pe ah eh o iya lagbaja eh ife mi dia mi sumo bibi se po wa office lendi se ko si yonu bawo ni awon family re nko bawo ni nkan so puro boda la yo ri kankan so se ma pe to ba so yen iyo mu ka yo ti e na okun o le ti ma ro opolopo kan tele sugbon nigba ba fun laye inu ti e na odun alafi owo nu okan re awon omo ti wa le ja pe won mo ra bawo ni school re awon ore re nko
1: eh
0: kini kan ka dara wa pada sipo awon omo keke yen e ri pe nu awon omo wa nu omo odun tori oni ko o nitori ojo
1: wa
0: ta gba ro lord ile wa o ni ba je o
1: mi oro le ti gba ohun latodo alamala ta jo seto
0: eh alamala won
1: alamala won
0: o ti dati emo first eh
1: alamala won e se o se ejo oro lati gbo e dakun e ja se atunse gbogbo oro olohun ni eh petepete ni ba se ta si lara
0: ko to be se
1: be ni awon so pe eto yi ko se lati fi tabo eni ku eni kankan
0: be ni
1: ni ko se ki gbogbo aka fi kogbon
0: e
1: to ri adegbe yawo irin ado to se pe an kogbon
0: si gbogbo si ni
1: e se gbogbo e lo lu fe to yi lagbara olohun lo se to nbo ojo aje ati mo pade osun to yin yo mo san wa sire
0: ata
1: lafia ara nu gba ba ndagbere fa won
0: e wo eyin ara ile amo feyi se lona lo lagbara olohun a pade lo se to nbo e oruko mi o yin pade mi lo ni Sunday omo lejo bi emi lo lejo pe ni alamola
1: fo
0: that year mo si lo ba lori afefe mo di gbakan na
1: o da mo ka la sani godi voice of lejo lo lori ate oni ka tu fi pade lagbara olohun a mo ra nga olohun wo sin wa samu adere otun seun ile ayo lo de gugu wa Emma ilo. Eja awon to le wa bayi se awon ti mo ba ra won lo bayi.
2: Samin mo re ko an tamin. Ma lo delete.
1: Ibo mo wa bayi. Eja sa se le ba wa pe won. Won ti change setting kini. So mi ti e mo tele advertisement wa me. So ma ba te advertisement se.
2: Se le pe o message bien.
1: O
2: me. Basa ti joko na mo kan sare ro pe. Ta mo yan wole. Ye pe o se pe ajajowo kankan be. Awon nkan to to npa won yan la lo ni.
1: Eh
2: mo wa se mo pe o la wa abala bi ko kan.
1: E da la mi. Ti le ma se ko se.
2: Eh be.
1: Se wa gbo ni suru. No, ti a gbo mo ni suru.
2: Ai wo ma. Wo ma. Ko ma.
1: Se nka de o le fa o. Mo pa ja ti se daada.
2: E mo.
1: Nga o bi no ke o ma de.
2: E wa ti. Ide wa ru lo be.
1: E le no le le bi no.
2: E wa. Ti ti wa ru lo be.
1: Ti a lo bi nti mo kan mo pa mi se o de ya mi. Ba ti ni.
2: Gbogbo ẹ̀ tí ṣe kú ní ìlú ìlórúkọ rẹ̀.
1: Àtàlọ́ láti wà
2: lẹ́nu. Ẹ rẹ́sà.
3: Ẹ kúṣẹ́.
2: Yes, sir.
1: Ẹ mi ò mọ ọwọ́ ẹ̀ mọ àrí.
3: Ọ̀ lẹ́fi jókòó.
2: Bẹ́ẹ̀ni. Pétọ̀ àfikẹ́ ẹdí ká tó lọ.
3: Ẹ kúṣẹ́ ọ̀.
2: Yes, sir.
1: Ẹ jẹun jẹun bí ojú ẹ̀ nẹ̀.
2: So Moses dà nídìí ẹ̀.
3: Àwọn ẹ ti fi court sẹ́nu ṣáájà mi. Ife fi court sẹ́nu tó ba former wa.
1: Ṣẹlẹ̀ ike. Ok, ó yẹ tẹ̀sí ẹ̀ báyọ̀. Ẹ tẹ̀sí ẹ̀ tẹ̀sí ẹ̀
3: o. Ṣé ilẹ̀ ìtàjì mi?
1: Yes, you know what I'm saying, sẹ́mi. Daniel. Ṣájà mi ló fi ń ṣájà ẹ̀ ló fi ń bá mi charge ẹ̀lẹ́. Tó ń gbà tó wá ń lọ. Ó wá. Ta ló ni court? Àkóṣe tọ̀dọ̀ yín lọ́fíìsì mi, ààrẹ ilé lọ́sí bá mi fi sí fóònù.
3: Ẹ kọ́ọ̀dù ní ọjọ́ kọ́ọ̀dù ní
2: ọjọ́.
3: Ọ̀dà sà.
1: Àmì ilé o. Ẹ kú àtàárọ̀ ẹ pẹ̀lẹ̀.
2: Àmì wọ́n ti try.
3: Àmì ẹ̀.
2: Ó yẹ kẹ́ ẹ máa po tí o.
4: One talks from money to living without poison, and the other one can barely produce itself. Worried about both of them. Now you see the work that we teachers put in. But then, I have a perfect solution for you. Why not enroll them into the Wells Radio Media Academy Summer School 2026? Media Academy. For children? Absolutely. They'll learn public speaking, broadcasting, confidence, communication, and so much more. Matter of fact, I'm enrolling too. I want to
3: show you why you are not going to be able to do it. To my local experience, but you have the same experience.
5: August 12th, Super Cup. Okay. And I think we've got none
2: here.
5: We'll go to my bed. We might do my rocket, right?
4: To register, call the WhatsApp
3: 2026. Was about preparing for his retirement. Oh,
1: anything?
5: Oh, lost us. At least
3: my. Oh, what radio? Your radio.
1: Mine.
3: Radio, don't charge.
1: I'm working with the production for now. I think I'm going to change that I wanted to lay me
3: through. Shasha, I'm going to lose your news.
5: It's 6 p.m.
6: have a guru. You tell you when I'm busy sitting to get buried.
3: I'm a quality player.
5: Short contract, non sign in some are the free agents.
6: Most of them are administrators. I don't want to pay off, picking my son, I'm paying my shit, she ain't money, okay.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

Ẹ kàlẹ́ o, àkójọpọ̀ ìròyìn ilé wa ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sópópónà aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yóò ṣe àtúngbéyẹ̀wò àbá òfin ọlọ́pàá ìpínlẹ̀. Ìjọba àpapọ̀ ṣíṣọ lójú ètò ìdókòwò tuntun fún ìmúdúró òpó amúnáwá. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀ Ọ̀yọ́ ń dúnkokò ìyanṣẹ́lódì tó fi mọ́ ìwọ́de lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú àìtẹ̀lé àṣẹ gómìnà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú inú àjọ NYSC wọ́n ti tọ́ka sí ìwé ètò àyẹ̀wò àti ìbuwọ́lù fún àwọn akẹ́kọ̀ọ́ jáde lójú òpó ẹ̀rọ eléyìí tán pè ní NED fún ìgbàwọlé àwọn tó fẹ́ sìnrú ìlú tó fẹ́ di àgùnbánirọ̀ pẹ̀lú bọ́n ti ṣe pọ́n ní dandan. Ní báyìí ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣàfihàn ọ̀rọ̀ nípa ètò ààrẹ Bọ́lá Tinubu láti gba àbá òfin aláṣẹ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ fún àtúngbéyẹ̀wò ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026. Ọ̀rọ̀ ọ̀hún ló jáde lójú òpó ìkànsí ìlú fún àlàyé àti ìròyìn níbi táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti lè ṣe àfiránṣẹ́ ìdúró àti ìpinnu wọn lórí ọ̀rọ̀ náà kó tó di wípé yóò jẹ́ gbígbéyẹ̀wò níwájú ààrẹ àti kó tó di pé wọn yóò firánṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí. Olórí òṣìṣẹ́ ààrẹ àti alága ìgbìmọ̀ amúṣẹ́ṣe ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àbá òfin ọlọ́pàá náà ẹni tí í ṣe Fẹ́mi Gbàjàbí Àmílà ló ṣàfihàn ọ̀rọ̀ ọ̀hún lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé àwọn ikọ̀ amúṣẹ́ṣe náà ní Aso Rock nílùú Abuja. Níbẹ̀ ó ní Gbàjàbí Àmílà ti ṣàfihàn ọ̀rọ̀ lórí ètò tí wọ́n ti buwọ́lù fún ọ̀sẹ̀ méje tí yóò wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ 17 oṣù kẹjọ títí wọ ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2026. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe ìfilọ́lẹ̀ ìpolongo ẹlẹ́gbẹ̀rún kan ọjọ́ lórí àyípadà ìhùwàsí àti ìgbé ayé gẹ́gẹ́ bí lára akitiyan láti fi gbógun ti àìpèsè ohun aṣaralóore eléyìí tó yẹ fún àwọn ọmọdé àti bí nǹkan yóò ṣe lè bọ́ sípò tó yẹ lórí ìyálọ́mọ lẹ́ka ètò ìlera ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Ètò náà ni wọ́n ṣíṣọ lójú rẹ̀ lónìí lákòókò àyájọ́ ọ̀sẹ̀ àjọ̀dún fífún àwọn ọmọ ní oúnjẹ ìgbà ìyá obìnrin èyí tí wọ́n ṣe nílùú Àbújá tó jẹ́ gbígbé kalẹ̀ láti ṣe ìgbéròkè ìgbésẹ̀ àti ìlànà láti pèsè oúnjẹ aṣaralóore tó ń ti aṣara láǹfààní nínú oyún títí di ní ìgbà tí ọmọ yóò fi ṣe ọjọ́ ìbí kejì rẹ̀ èyí tí àwọn òjìnlẹ́ka ìtọ́jú ìlera ṣàpèjúwe kókó rẹ̀ mọ́ ti ìdàgbàsókè nínú àgọ́ ara nínú ọpọlọ tó ń ti fífún ọmọ ní ẹ̀mí gígùn. Akọ̀wé àgbà ní iléeṣẹ́ ìjọba fún ètò ìlera àti ìgbé àlàáfíà àwùjọ Dájò ó sọ̀rọ̀ níbi ayẹyẹ náà lórí ìfarajìn ìjọba sí ti dídáàbòbò ṣíṣe ìpolongo àti àtìlẹ́yìn fún fífún ọmọdé ní oúnjẹ ìgbà ìyá obìnrin tó ń ti kókó rẹ̀ fún ìwàláàyè àwọn ọmọ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe àtúnjẹ́rìsí ìfarajìn wọn lórí jíjíṣẹ́ iná mọ̀nàmọ́ná eléyìí tó ṣe dáradé tó ṣe gbáralé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àfihàn ìdókòòwò tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣe lórí ìmúdúró òkú amúnú orílẹ̀-èdè yìí tako ṣégeṣège eléyìí tó ń ṣe. Mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Yin Joseph Tegbe ló ṣàfihàn ọ̀rọ̀ náà wípé iléeṣẹ́ ìjọba ọ̀hún wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ìmúdára ìpìlẹ̀ òpó amúná níbi tó jẹ́ pé ibẹ̀ ó ní ìlérí àti ìpinnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iná. Mínísítà tún sọ̀rọ̀ lórí àwọn ìgbìmọ̀ tí wọ́n dá sílẹ̀ lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì ń retí wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ apínnáka orílẹ̀-èdè Nàìjíríà yun TCN àti iléeṣẹ́ NISO tí gbé wa fi dáwọn ará ìlú lójú pé ìṣàkóso eléyìí tó wà lóde yìí wọ́n mọ ojúṣe wọn bẹ́ẹ̀ sì rèé nípa iṣẹ́ wọn ni kí wọ́n fi ṣe ìdájọ́ wọn. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ètò ìkọ́ni fún àwọn 4,000 ènìyàn tí ó mọ wa ọkọ̀ katakata ìtúlẹ̀ wálé oko lábẹ́ ètò àkànṣe ohun èlò ẹ̀rọ fún iṣẹ́ ọ̀gbìn tó jẹ́ lára ìgbésẹ̀ láti ṣàfikún okun oúnjẹ àti láti ní àwọn tó ní ìmọ̀ nípa iṣẹ́ oko ní ọ̀nà ti ìgbàlódé ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé nínú àtẹ̀jáde àjọ àgbáyé tó ń rí sí ìṣòwò nígbàtí ètò ìkọ́ni náà ń jẹ́ ṣíṣàkóso nípasẹ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀gbìn àti oúnjẹ
pẹ̀lú àjọ elétò ìṣúná ìdàgbàsókè ohun ọ̀gbìn orílẹ̀-èdè yìí tó fi mọ́ àjọ tó ń rí sí ìṣúná ìkọ́ni pẹ̀lú àwọn mìíràn. Àtẹ̀jáde oníròyìn ọ̀hún ló wá ṣàfihàn tó ní í ṣe pẹ̀lú ìmúṣẹ lára ìpinnu àgbéṣe ìrètí ọ̀tun ti Ààrẹ Bọ́lá Tinubu láti mú àyípadà bá ohun tó rọ̀ mọ́ ètò ọ̀gbìn ìmúdára oúnjẹ lórílẹ̀-èdè yìí tó fi mọ́ ìdáṣẹ́sílẹ̀ fáwọn ọ̀dọ́ àti ìgbélárugẹ ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ iṣẹ́ ọ̀gbìn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀-èdè Nàìjíríà ti gan ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń dúnkokò ṣe halẹ̀ láti ṣe ìdílọ́wọ́ iṣẹ́ lẹ́ka ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì méjì ti Ládòkè Akíntọ́lá ìyan Lautech tó wà nílùú Ògbómọ̀ṣọ́ àti ti ilé ẹ̀kọ́ gíga fásitì Emmanuel Alayande ti Ọ̀yọ́ lórí ìkùnà láti mú àṣẹ Gómìnà Mákindé ṣe lórí àfikún owó ìfẹ̀yìntì. Ní àkókò tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ wọn ti ìpínlẹ̀ yìí ní Àgbárígò lónìí, akọ̀wé ẹgbẹ́ náà Olúṣẹ́gun ó ṣàròyé ọ̀rọ̀ lórí báwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún bí wọn yóò ṣe bẹ̀rẹ̀ ìwọ́de fẹ̀hónú ojoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Ọ̀ṣẹ́gun ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2026. Ó sọ̀rọ̀ síwájú pẹ̀lú àkápò ìṣúra ẹgbẹ́ náà ẹni tí í ṣe jàre ẹni tó lọ ṣojú aṣíwájú ẹgbẹ́ ọ̀hún tó fi mọ àmúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà kọ̀wé Wahid Ọlọ́jẹ́dẹ́. Wọ́n panupọ̀ láti sọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ náà ti ṣe kàn sí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC fún ìkéde oníkìlọ̀ tó ní í ṣe pẹ̀lú ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta láwọn ilé ẹ̀kọ́ gíga méjèèjì náà lórí ìgbésẹ̀ láti bá rí àrídájú pé wọ́n ṣe ìmúṣẹ àṣẹ gómìnà. Ẹgbẹ́ ọ̀hún wọ́n fẹ̀sùn kan ọ̀gá àgbà darí ilé ẹ̀kọ́ gíga Lautech ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n Ọláwálé Adébáyọ̀ Lákùlẹ́yìn tó fi mọ́ ọ̀gá àgbà ti fásitì Emmanuel Alayande ọ̀jọ̀gbọ́n Láre Ọláníyàn. Wọ́n wípé wọ́n kùnà láti tẹ̀lé àṣẹ ìjọba. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú lórílẹ̀-èdè yìí yún NYSC ó ní wọ́n ti fi ìkìlọ̀ léde fún àwọn tó fẹ́ sin ìlú ìlú láti di àgànbánirọ̀ wípé wọn kò ní lẹ́tọ̀ọ́ sí ètò náà láì gba ìwé tó yẹ látọ̀dọ̀ NERD. Ìyún ojú òpó tí ó ṣàfihàn àti ìjẹ́rìísí àkójọpọ̀ orúkọ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde. Ìkìlọ̀ ọ̀hún ló wáyé bí àjọ náà ṣe ń tẹ̀ wájú láti gbaradì fún ìgbaniwọlé àwọn ìpele àgànbánirọ̀ tuntun nígbàtí wọ́n ń fi kún akitiyan wọn lórí àrídájú ètò ààbò lákòókò ìrìn àjò lọ sí ibi ibùdó ìpàgọ́ wọn fún ìlanilọ́yẹ̀ ètò náà. Nínú ohun tán wá fi léde lónìí lójú òpó X wọn, níbẹ̀ ó ní àjọ NYSC ti kéde dandan àtẹ̀jáde NERD àti bí wọ́n ṣe ń rọ àwọn tó fẹ́ sìn rú ìlú láti parí gbogbo ètò eléyìí tó bá yẹ pẹ̀lú wípé kí wọ́n yàgò fún ohun tó lè ṣe ìdílọ́wọ́ fún wọn ní àkókò tí wọ́n bá fẹ́ gbà wọ́n wọlé. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti ṣiṣọ́ lójú ètò Ààrẹ Bọ́lá Tinubu láti gba àbá òfin aláṣẹ ti ọlọ́pàá àpínlẹ̀ fún àtúngbéyẹ̀wò ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026. Ìjọba àpapọ̀ ṣe àtúnjẹ́rìsí ìfarajìn wọn láti jíṣẹ́ iná mọ̀nàmọ́ná eléyìí tó ṣe dáradé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìdókòwò ọ̀tun wọn lórí ìmúdúró òpó amúná lòdì sí ṣégeṣége rẹ̀. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì orílẹ̀-èdè yìí ti gun ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń dúnkokò ìgbésẹ̀ ìdílọ́wọ́ ètò ẹ̀kọ́ àti iṣẹ́ nílé ẹ̀kọ́ gíga fásitì Lautech àti ti Emmanuel Alayande lórí ìkùnà àwọn alákòóso ibẹ̀ láti ṣe ìmúṣẹ àṣẹ Gómìnà Mákindé lórí àfikún owó ìfẹ̀yìntì. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú lórílẹ̀-èdè yìí ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn tó fẹ́ di àgànbánirọ̀ iyún àwọn tó fẹ́ sìnrú ìlú lórí àìgba ìwé NERD bí wọn ò ṣe ní láǹfààní láti lè jẹ́ gbígbà wọlé bí wọ́n bá kọ̀ láti gba ìwé tó yẹ ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com
fun awon iroyin to ba soju yin te si fe kan si wa lori e e kan sinu kulu ikoroyin jopo wa lori number yi 0916893 2000 oye olorun adegoke ni oniroyin yin e seun te n gbo wa o olorun yo poko fun yin orun ayo lawsun

0: ọyẹ ẹja nìṣú síbẹ̀. Ojú agunyan ti ń dún torí ló ń tó lóló ta ló wà nbẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí bá mi gbé ìpè yẹn wọlé láǹgbì bí ibẹ̀ yẹn. Hello.
1: West Radio 89.3 FM.
0: Níbẹ̀ gangan lẹ wà, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
1: Fátímọ̀ Yusuf látòun ya
0: lé ni. Màmí Fátímọ̀ Yusuf tèmi gangan.
1: Ẹ ṣé o, arọwọ́ yín o.
0: Olúwa ló ṣeun máa.
1: Òní Campbell.
0: Àmì Ọlọ́run.
1: Iléeṣẹ́ yín ò ní jó máa o.
0: Àmì àmì àmì.
1: Ọwọ́ yín ò ní gbẹ o. Àmì ṣé ọmọ kọ̀ sí ni kò ní dínkù
0: lẹ́kọ̀ọ́ ìbá àmì àmì àmì. Ẹni tí mo sì fẹ́ ẹni tí ó bá kọ́kọ́ pè wọlé báyìí, àdúrà ni kò kọ́kọ́ ṣe fún iléeṣẹ́ wa ẹ̀sì ṣe báyìí. Màmí Fátímọ̀ Yusuf, a kú oṣù tuntun.
1: Oṣù tuntun ni o, a sọ̀pọ̀ rẹ o.
0: Àmì òyà
1: nọ́mbà. Àmì wọ́n yọrí ètò pàgàtà àlàáfíà.
0: Àmì Ọlọ́run. Nọ́mbà wo la fẹ́ check out?
1: Ẹgbẹ́ mo ní nọmba sẹ́mi.
0: Màmí Fátímọ̀ Yusuf, ṣé ẹ mọ̀ pé mo padà ti rẹ́ kọjẹ?
1: Kí lẹ̀ kọ́?
0: Mo padà rẹ́ kọjẹ.
1: Ààyè ẹ̀kọ́ wà àwọn mi nígbà tẹ́lẹ̀ ní wá wá tẹ́ rí àwọn arúgbó.
0: Ẹ̀yin rẹ́kọ̀ọ́ jẹ.
1: Ẹ jẹ́ rẹ́kọ̀ọ́ jẹ báyìí.
0: Mo ti rí jẹ.
1: Ṣé báyìí lẹ́sìn jẹ́ ní àbẹ̀wò?
0: Mọ́ìmọ́ì ni ẹ̀kọ́ àti mọ́ìmọ́ì ó bálànsì. Bálànsì aga.
1: Ẹ̀kọ́ wà.
0: Ó yà Màmí Yusuf, oúnjẹ náà ni question tí mo fẹ́ bí pápá àpàkẹ́ wá check out. Èwo lẹ́yìn dìbò fún mọ́ìmọ́ elépo àbí mọ́ìmọ́ olóròró? Èwo ló gbégbá orókè lọ́dọ̀ tí yín?
1: Mọ́ìmọ́ epo lọ́dọ̀ àjù.
0: Mọ́ìmọ́ ìtẹ́lẹ́po.
1: Ẹlẹ́po
0: ẹ. Ló dáa jù.
1: Dáadáa sẹ́yìn wá sí pàtàkì ọpọn sí dáadáa. Lọ́wọ́ àpọ́n
0: lọ́pàá. Óyá nọ́mbà wo ni Màmí fẹ́ check out?
1: Ikeje.
0: Nọmba 7 Ikeje.
1: Bẹ́ẹ̀ni.
0: Àkáńtàǹtì ní fún yín ní recharge card 200 ṣó lọ.
1: Ọlá bára fi sí.
0: Àkáńtàǹtì ní 250 final offer.
1: 250 bọ́ọ̀ bọ́ọ̀ lè 50 ẹ̀dá fún pàtẹ́ máa fọ́ 250 ṣé 50 naira náà ń fún bọ́lá sí.
0: Àárẹ̀ náà ni.
1: Káàdì 50 naira wà.
0: Káàdì 30 naira ó wà.
1: Ẹ wo ẹ bá lè fi ẹsí ẹgbẹ́ gan.
0: Ẹ gba 250 try again pọ̀ ńlẹ́ o.
1: Ẹ bá sí ẹ bá sí.
0: Màmí Fátímọ̀.
1: Ẹ bá sí.
0: Ó dá àkáńtàǹtì ní kápá jẹ́rìí sí 300 final offer. Kò lọ kò bọ̀ kò sún kò
1: di.
0: Àṣùlù di ṣẹkẹrẹ.
1: Ẹ sí káàkiri ẹ̀ máa tọ́ wà bẹ́ẹ̀
0: lójú. Àṣùlù di ṣẹkẹrẹ.
1: Ẹ lù.
0: Màmí Fátímọ̀ tèmi gangan ní nọmba 7. Nígbà tí mo ṣí i, mo rí recharge card di 400 naira níbẹ̀.
1: Ẹ ṣe o, ọwọ́ yóò ní gbẹ o.
0: Àmì o.
1: Ẹ mọ ròkè ní ẹni wálé lágbára ọlọ́run.
0: Àmì àmì. Thanks for calling. Yes, ma. Hello. Ẹ ti wọlé o. Ibà ẹlẹ́ ti wọlé síbẹ̀. Ẹdí. Hello.
2: West Radio 89.3 FM.
0: Níbẹ̀ gangan lẹ wà, orúkọ yín àti ibi tẹ́ ti pè.
2: Jàdé.
0: Gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀ mi fún yín lálẹ́ yìí.
2: Jàdé.
0: Mo lu ṣẹ̀kẹ̀rẹ̀ mi fún ẹ̀yin nìkan ṣoṣo.
2: Àwòlọ́wọ́ dùnmọ́ ògbó.
0: Ibà.
2: Mo ló gbọ́ ewu lẹ̀ ń bá dán ní o.
0: Báàmí Àwòlọ́wọ́ tèmi nìkan ṣoṣo.
2: Àmọ́ òkè òun wà.
0: Bóò ni gbogbo ológun ẹrú lálẹ́
2: yìí?
0: Ẹ káàbọ̀ sóṣù tuntun.
2: Ẹ kalẹ̀ kò ṣe àbí ọ̀rẹ́ happy new month o.
0: Àbí o happy new month.
2: O tó jọ méjì jọ mẹ́ta.
0: Óyá lọ́dọ̀ tí yín èwo ló gbégbá orókè mọ́ìmọ́ elépo àbí mọ́ìmọ́ olóròró?
2: Èyàn ti lọ fàrà lẹ́dẹ̀ bí mú ara lẹ́yìn ìgbàdé mi rè é. Ókè ẹ̀ẹ́dín mú lórí elépo yẹn.
0: Mọ́ìmọ́ elépo lẹ dìbò fún.
2: Ó máa ń wọ̀.
0: Ó máa ń jókòó dáadáa. Ó yá nọ́mbà wo lẹ fẹ́ check out pápápá?
2: Ẹ jáde ti gbọ́ sadélé wọn ní eléwé mẹ́mí elépo.
0: Elépo tó tún wá wà nínú ewé. Ó balansi aga bẹ́ẹ̀ yẹn.
2: Ó balansi ní balansi. Ẹ jẹ́ ọyá ẹ̀kú mi ní nọmba 15.
0: Nọmba 15. 18.

Ta emi na se ba koda ye mo se ba se da orun olodo omo are olodo to ma re omoran ti mo yan na pin mo se ba toto adani waye o oba adani waye olodo mare oba terere kari aye ari ilu ala ah kabe si re iba olodo mare o mo se ba mori mori omo tutun o na ni be ki bebe o to ma be ohun lo ti wa kaye o to ma wa Bẹ́ẹ̀ni òun lalámọ̀re òun lọba tó mọ̀ rí gbogbo adáni gbogbo adáirun kì í tún wá sadarí irun nìkan ló mọ̀ rí wa o. Ó tún mọ̀ oríṣiríṣi nǹkan àwọn kan wà tá a fojú rí àwọn kan wà tá a fojú rí. Òun ló dá wọn. Ó dá ẹranko lọ sálálu àwọn náà wà láàyè ara tí wọn wọ́n ń sọ láwọn ń sẹ̀mí. Ó dá wọn nǹkan tó jẹ́ pé wọn ò lápá wọn ò lẹ́sẹ̀ wọn ò lẹ́rìn. Àwọn náà wà láàyè ara tí wọn wọ́n pọ̀ lọ lónírúurú. Ó dẹjanú odò àwọn náà ń sẹ̀mí lálẹ́ odò. O doriṣiriṣi ẹ̀mí sálẹ̀ odò táwọn náà fi inú omi ṣe bùgbé ó fà wọn kan sójú òfurufú ó fi wọn bẹ àwọn náà ń sọlá wọn lọ́bẹ̀ ó sì fà wọn kan ságbẹ̀dẹ̀ méjì ayé òun ọ̀hún ó tún wá máwọ ọmọ ẹ̀dá ènìyàn ó dá wà sínú ilé ayé pé yá mo fi yín sọba lórí ikó wa wọn kábíyèsí tótó.

ṣe rí àyànga lóyè gẹ́gẹ́ bí ìtàn àti iṣẹ́ ìwádìí eléyìí tèmi gbé tí mo ṣe àyàngalú obìnrin ni ọ̀pọ̀ èèyàn gan ò mọ̀ pobìnrin làyàngalú obìnrin takuntakun ni ò náà ń pè ní àyàngalú bó o ló ti wá jẹ́ irú obìnrin wo ló jẹ́ gan ẹ mọ̀ pé mo sọ́lẹ̀ kan mo ní gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tí mo ṣe bẹ́ẹ̀ sì rí àwọn àgbà pé bọ́mọdé ò bá bátan yóò bárọ́bá àrọ́bá sì rí oní bàbá ìtàn obìnrin àyàngalú yìí obìnrin takuntakun ni ìtàn fi yé wa pé ó rọ̀ láti kọ̀lé ọ̀run wá sílé ayé pẹ̀lú ọ̀run mìlà nígbà wọn de ilé ayé nǹkan kan gógó ìlú kọ ìlú ò fọhùn inú ìlú àwọn aráàlú inú wọn ò dùn kò síjó lẹ́sẹ̀ ẹnì kankan bẹ́ẹ̀ rin òpẹ̀ kẹ́ẹ̀kọ́ wa wọn wọn bá fòó kan kéèjì wọn gboko aláwọ ọ̀run mìlà lọ o wọn tọ ọ̀run mìlà lọ lọ́jọ́ náà lọ́hùn pé

0: ọmọ ti sọ ọmọ tí ìyá ń yọ sẹsẹsẹsẹ ọyọ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbá o.
1: ayọ̀lá orin o ọyọ jẹ ẹsẹ bí bàbá ẹni kan gbogbo ọmọ ìbàdàn o.
0: ó kárẹ mọdé yìí ìbàdàn nílé olújọlé ibi olè ti ń gbé jàre olóhùn.
1: ìbàdàn mi èsì ọgọ nílé olùyọ ọlẹ ọmọ àjọ òrosùn.
0: bẹ́ẹ̀ ni ọmọ àjẹpínyẹ ọmọ fi kára ń fọ́rìmọ́ ìbàdàn mọ́dàmọ́dà èyí tó jà lọ́jọ́ sí tó fi kó gbogbo ará wájú.

0: bẹ́ẹ̀ ni ìbà nà ẹ sá fógun ọmọ gbọ́ sásá ogun mọ́sá ọmọ gbọ́ yàyà mọ́yà. Bẹ́ẹ̀ ni ìbàdàn nílùú Akọ ní ìbàdàn ìlú Ògúnmọ́lá ìlú Òjó ìlú Ajayi.
1: Ìlú Ajayi ìlú Ìfikúnlé ìlú Ògúnmọ́lá lọ́dọ̀ gbòkà lójú ogun ọwọ́ gẹ̀mbẹ̀rẹ̀ bí. Àgbàlá Ògúnmọ́lá jòkó bàbá ẹlòmí. Gbogbo ọmọ Èkó.
0: Àgbàlá Ògúnmọ́lá tó tóbi pọ̀ ju bàbá oko bàbá ẹlòmí ìlú Àgbàlá Ògúnmọ́lá nìkan kọ̀. Wọ́n á pé Ìbàdàn ló mọ̀ sọ ọmọ láyé po Ìbàdàn ìmọ̀ kéré.
1: Èkó akéde.
0: Sáà mo ṣe mo parọ́.

0: bẹ́ẹ̀ni nílùú Èkó nù. Àwọn ọmọ arómi sálẹ̀ gbẹ́lẹ̀gbẹ́.
1: Sàmọ́dúwó ìjẹsà mọ́dúwá pànọ̀dà ọmọ ẹlẹ́ni àtẹ.
0: Ìjẹsà ò rí dì sánà ilé lọ́mọ ẹrú ọwá.

gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mo ké sí yín láṣàlẹ̀ yìí o. Bẹ́ẹ̀ mi ò ní wí, mi ní yé wí, mi sì ní yé sọ o. Èmi ọmọ tẹnu mọ́ gbogbo ìgbà ni pé kò bàjẹ́ láyé olúgbọ́n bẹ́ẹ̀, kò bàjẹ́ láyé arẹsà, kò bàjẹ́ láyé ọwọ́rọ̀gán àga. Kò ní torí mi bàjẹ́ o, kò sì gbọdọ̀ torí tiẹ̀ náà bàjẹ́. Wo ẹjẹ́ máa fẹ́ lè ṣe lọ láṣàlẹ̀ tò ní bí mo bá dé yìí ẹjẹ́ ń fi gegan kẹ́ ń sẹ́nu déédéé sí bí o. Bá a ti wọlé sùn láṣàlẹ̀ tò ní a ní sunrun àsùnmọ́dì o. A sùn láyọ̀, a jí láyọ̀, bàtà ọ̀fọ̀ ó kéré ó tóbi wọn ọ̀mà ní bọ́ sẹ́nu ọ̀nà kó wá wa. Ẹ̀bí lé ọjọ́ kejì bá tún ti wá mọ́ lòwúrọ̀ làwọn ò ní fìpè ìbànújẹ́ jí wa. Bẹ́ẹ̀ a sì ní rò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. A ní dìtà ń wọlé. Lódùmarè ò ní fi wá sínú òkùnkùn ayérayé o. Àwọn tó sì wà nù ẹ̀ náà Olódùmarè ó là wọ́n yóò sì jọ wọ́n. Ó gba aláboyún lé pátá bẹ́ẹ̀ bá ti ń forúkún ẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ lẹ́ẹ̀mọ́ fi tò sì dìde láṣẹ Olódùmarè. Ẹ̀wẹ́rẹ́ làápọ̀. Àní rogun agbèmọ̀ ti fọ́ omi dànù àbomi dànù agbè ni ò fọ́. Àní rogun àpòhùn yá bẹ́ẹ̀ a sì pọ̀tọ̀mọ̀ láṣẹ Olódùmarè láyọ̀ ni o. A sì ní rogun pé bọ́mọ̀ ti bímọ òun tán ni bàbá ọmọ mọ̀ wàjà àbí bàbá ọmọ pàdánù ẹ̀mí rẹ̀ kò ní ṣẹlẹ̀. Wọn ò ní rùkú ọmọ ká yín mọ́lé. Wọn ò sì ní rùkú àwọn tèmi náà ká tèmi náà mọ́lé o. A ní pàdánù ẹnì kankan láṣẹ Olódùmarè. Oṣù tó tá àwọn èèyàn oṣù ayọ̀ oṣù dùnú ni ó jẹ́ fún kó wá wa o. Ẹ jẹ́ ń wá mọ́ ẹ relé o. Ilé kòkó bá ń tagbe. Ó jẹ́ ń pé aṣẹ́ Olódùmarè lẹ́nu mi o, aṣẹ́ Olódùmarè lẹ́nu mi. Èyí tá a bá wí lò sa òkè ó gbà. Aṣẹ́ Olódùmarè lẹ́nu mi ó ti dàṣẹ Olódùmarè sì ti fàṣẹ sí. Ẹ wo èèyàn olólùfẹ́ wa, ó dòwúrọ̀ ọ̀la o. Ẹ láyọ̀ báyìí, ńlájì, ó yọ́lọ́run Adégòkè lorúkọ tẹ̀mí ń jẹ́ tíwálaṣà. Òun náà lè tò tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí nìkan ní kànga gbọ́mọ̀gbẹ́. Wells Radio 89.3 FM òpópónà Aláàfin Avenue Lawa lórí Yọ̀lẹ́ Estate ńlẹ̀ Ìbàdàn. Orun ayọ̀ láọ̀sán ó dàárọ̀.